parado, loco, ya lo veo. Aquí vamos.

0: ètò ìrìn òwúrọ̀ ló fi orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyí Olópọ̀ Òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
1: Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Ní lọ́jọ́ ajé wàhálà jẹ jẹun.
2: Àmì.
1: Òní lọ́jọ́ ajé ilé àyànmọ́ ò ní yọ.
2: Àmì.
1: Òní lọ́jọ́ ajé wọn ò ní bọ́ sọ́la lọ́rùn rẹ̀.
2: Àmì.
1: Ní lọ́jọ́ ajé fìtílà tó gbé dání kò ní kú
2: lójijì. Àmì
1: Onílọ́jọ́ ajé ibi tó lọ tó ní padà ò ní rántí lọ.
2: Àmì Jésù.
1: Onílọ́jọ́ ajé ìgbésẹ̀ tó gbé tí ó fi jábọ́ ò ní gbé.
2: Àmì.
1: Wọ́n ní fínà ayé ju ọlọ́sẹ̀.
2: Àmì.
1: Ìròyìn irú kí leléyìí kò ní ṣẹlẹ̀ sí.
2: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ lolúwa wí.
2: Àmì.
1: Bẹ́ẹ̀ni wò ní sọ.
2: Àmì.
1: Nínú ọ̀nà mọ́kànlélógún tí Olúwa ń gbà báyàn sọ̀rọ̀. Ìkan ṣe gbòógì Ọlọ́run dẹ̀ máa ń lò fún gbogbo ènìyàn àti pé mo jẹ́ onígbàgbọ́ àti pé mo jẹ́ aláìgbàgbọ́ gbogbo èèyàn ni. Ọba fara ò lála kẹfẹ́rí ni. Àwọn agbọ́ ti ọba aláṣẹ ọba wọ́n lála wọn ò ní tí ọmọ Ọlọ́run. So àlá wà fún gbogbo ènìyàn. Nínú Job 33 yẹn ẹ̀ka láti verse 14 kẹ gbọ́ ohun tó sọ.
2: Nítorí pé Ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan.
1: Ọlọ́run sọ̀rọ̀ ní ẹ̀kan.
2: Àní lẹ́ẹ̀kejì.
1: Lẹ́ẹ̀kejì.
2: Ṣùgbọ́n ènìyàn kò róye rẹ̀.
1: Èèyàn róye ọlọ́sọ lẹ́ẹ̀kínní sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì èèyàn róye rẹ̀. Àti bísí ju òchòdì òchòdì. Kẹjà kẹjà. Dubai Dubai. Mo fẹ́ sáré dé London. Mo fẹ́ sáré dé America. Mo fẹ́ sáré dé China. Abisi. Bájọ tí Yorùbá ní ọjọ́ kú lọ́jọ́ ìsinmi. Ayé bísí sà. Ẹ̀rọ tó bá ráwọn èèyàn tó ń lọ lẹ́kọ̀ọ́ Dùmọ́tà. Wà wà wà á ń gbọ́ gbogbo wa yín lọ. Ẹnìkan bèrè pé bọ́lá ń lọ. Àwọn náà ò bèrè pé bọ́lá ìwọ náà ń lọ. Wà wà wà wà níbi iṣẹ́ láàárọ̀ ẹ wo gbogbo ọkọ̀ lójú ọ̀nà. Go slow. Èèyàn abisi o. But ọ̀pọ̀lọpọ̀ pa abisi yẹn kò yọ. Ẹni tó bísí fún 60 years kò dáríkọ́. Àti tọmọ ń lè wé gan ogun. Ọlọ́run wá sọ lẹ́ẹ̀kínní pé èèyàn ò gbọ́. Ọ̀nà ọ̀rọ̀ tí ó là ni o. Àṣírí tí ó gbódìde ni o. Èèyàn ò gbọ́. Lẹ́ẹ̀kejì èèyàn ò gbọ́. Olúwa wá ṣe nǹkan kan yes.
2: Nínú àlá.
1: Ó wá wá nínú àlá.
2: Ní ojú ìran orí.
1: Ní ojú ìran orí.
2: Nígbà tí ohun ìjìká bá tu ènìyàn lọ.
1: So a pe àlá ní ojú ìran orí. Àlá náà ló tún jẹ́ ìran orí. Ìran orí. Nígbà tí ohun ìjìká bá kun ènìyàn.
2: Ní ìsùnyẹ́ lórí ibùsùn rẹ̀.
1: Ìsùnyẹ́ lórí ibùsùn rẹ̀. Nǹkan sùn ó lè wọ́n ju 5 minutes lọ. Ìsùnyẹ́ lórí ibùsùn. Yes.
2: Nígbà náà.
1: Nígbà náà.
2: Ní ṣe etí ènìyàn.
1: Olúwa wá ṣe etí ènìyàn.
2: A sì fi èdìdí di ẹ̀kọ́ wọn.
1: A wá fi èdìdí di ẹ̀kọ́ àṣírí tó fẹ́ fún ohun tó sọ lójú ayé tó bí ti tó rántí. A wá gbé wá lójú àlá.
2: Kí ó lè fa ènìyàn sẹ́yìn kúrò nínú ète rẹ̀.
1: Ó wá máa ń fa èèyàn kúrò lẹ́yìn kúrò nínú ète rẹ̀.
2: Kí ó sì pa ìgbéraga mọ́ kúrò lọ́dọ̀ ènìyàn.
1: A pa ìgbéraga mọ́ kúrò lọ́dọ̀ ènìyàn. Yes.
2: A sì fi ìrora ràn án lórí ibùsùn rẹ̀.
1: Ẹnìkan ṣàmì. Gbèsè tó máa gbé tó máa rá. Àṣírí á tú.
2: Àmì.
1: Òní gbé.
2: Àmì.
1: Mo ló ní gbé.
2: Àmì.
1: Gbogbo nǹkan mẹ́fà nípa àlá. Nọmba 1 àlá lè wá nípa ìtọ́ni. Ilé wa kan instruct ó fẹ́ tọ́ ẹ. Matthew 1:20. Wọ́n ní.
2: Ṣùgbọ́n nígbà tí ó ro nǹkan wọ̀nyí.
1: Joseph ni ọkọ Maria. Mo jọ ń fẹ́ràn àwọn sójú ọ̀nà. Ó dárí bó lóyún. Ó ń fẹ́ràn ọmọbìnrin òun fẹ́ dójú tì ń gbangba. Kí ni kí òun ṣe báyìí? Ok, wọ́n á kọ́lẹ̀ nìkan
2: Angẹ́lì Olúwa sì yọ sí ilé ojú àlá.
1: Ojú àlá máa ní.
2: Ó wí pé. Joseph.
1: Joseph.
2: Ìwọ ọmọ Dávidì.
1: Ìwọ ọmọ Dávidì.
2: Má fòyà.
1: Láti mú Màríà
2: aya rẹ sọ́dọ̀.
1: Láti
2: mú
1: Màríà aya rẹ sọ́dọ̀.
2: Nítorí èyí tí ó yún nínú rẹ̀.
1: Èyí tó yún nínú rẹ̀
2: yín. Láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni.
1: Can be an instructions. Olúwa a kan fi ìtọ́ni kan ẹ̀ nínú àlá. Ẹni yẹn fẹ́ divorce ìyàwó ẹ̀ Olúwa nínú. So àmúyẹ nǹkan kúrò nǹkan fi yẹn. Olúwa ní má kúrò. Instruction. Wọ́n dẹ̀ ti ń fìyà jẹ́. Mọ̀ gbẹ̀gẹ̀ súnmọ́. Gbogbo ìyá 10 years. Tí wọ́n fi jẹ́ yẹn Olúwa fẹ́ compensate. Òun dẹ̀ ti fẹ́ kúrò. Ó ti su. Wá gbogbo àwọn tó bá mi ń bí. Wọ́n ti gbé ọ̀gá rí mi. Wọ́n ti ẹ̀ka kí ẹ̀mí kún. Gbogbo tí mo bá ṣe ìjọ wọn lójú. Mo gbọ́dọ̀ kúrò níbi iṣẹ́ yìí ni. Olúwa ni ìnáwó. Gbogbo ọdún mẹ́wàá tó ṣe yẹn. Láàárín oṣù kan mo fẹ́ fún ẹni compensation. Owó dẹ̀ mọ̀. Ó lè fẹ́ kúrò. Olúwa wá yọ sí lójú àlá. Wọ́n kúrò níbi iṣẹ́ yẹn. Wọ́n kúrò níbi iṣẹ́. Ó lè rí pé òun kan dress tóun ti ń jáde. Àbí pé òǹbẹ́ nìkan bínú ló ń fẹ́ lọ. Olúwa tó a kàn fi àṣírí hàn. Bẹ́ẹ̀ ló ṣe fún Joseph. Joseph ò dẹ̀ ṣe méní méjì. Ó dẹ̀ gbà bẹ́ẹ̀. Tó ní tí wọ́n bá sọ fún ìlójú àlá ó nípa. Ó jù wá lọ. Ó máa ń fi dandan lé ni. Láti sọ àtẹ́lò mi bá rí kú. Ikú dandan ni. Tí ò bá gbàdúrà sí. Àwọn á kú. A kàn orí rẹ̀ láàrin àwọn tó ti kú ní fámì wọn jọ ṣe pàdé. Lẹ́ẹ̀kìní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. Bí ò bá ṣiṣẹ́ tọ̀. Ó gbàdúrà pé mo ju ara mi ò tí ì lọ. Ó lè mọ́ síkì. only see Kiaro Commandale. So by his linear, in Kajuala, a pack of one bed to Jualo. Eddie, a kidney, a land only one revelation, only one Pelu, and one Shirika, oh, Mori, Shumade, Bijadi, a woman to 27:19. And we are Pilato, who had on shed at your Jesu. One along by your west or Lujuala. Yahoo Pilato knew Pilato alone shed at your Jesu, only Gomina Bubulia, or no shed at your Jesu. A Shirini Panka, although I'm a true Juala.
3: Lati ile ise iranse Love of Christ Chapel International baba wa
0: Adeni olopo ku ni won fi onje mi bo wa anu Olorun ko ni fi gbogbo wa sile ki Olorun ki o bukun fun yin Jesu loluwa

0: da ese mu dupe ese mu dupe se gbo ba yen emi si ma para wa so bi oga se so ati akiti oga koda alagba be mo gbe lazo fun ababa ten logo isele esere la apa to ni se pelu pa fafa ge bi oga agba fun ajo last match tari e si wa lata fe mo ju ni o sake o da npe ti pe mi dari le ni sake se se wa nbo le wa bo ni ni ajo yen ki le ri ngba pe mi yen
1: mo pe lagba mo wa last match ade Travis ki wan be wo awon to de fojo awon tata red bull ye
0: sakusa
1: bi jo ta ti keni be ni bi jo ta ti keni ye ona yen kiri be ta to si
0: o so jo na be eroku ni won awon ma lu de bi
1: awa so ke fa ke yin pada se yin be ta ba ti le po nbe ogolo to wa o a so le se o wa oke a ti ade gole be wo to ke ma kere wan be ona o da awon to to gbero na wan be yin o da nbe yen ko to wan be ko to bo bi meji lo wan ni jo gan awo yen to ta ba ti ko nbe owo ja se ko wa ade kule wa oke wa si my 12 my 12 na wa o teme ko jambe o o si super ba kere o mo do ko da ta ku so jo na ibe ojo ta
0: ni je ko ja my 12 o fe to seju melo so to ogbon seju seyin
1: mo wa ni my 12 ni ago marun ko jo ko seju
0: ah o ti fe to ogbon seju o ti be logun
1: o ti le
0: ni seju merin le logbon
1: igba mo ko jambe ko si super ba kere to ta ba ti
0: láti gbogbo ọ̀nà produ kò sí ọkọ̀ tó takú kò sí ọkọ̀ tó ṣubú ọlọ́run járí jàmbá ọkọ̀ a sì ní lágbọ́ọ̀ ọlọ́run ọkọ̀ ní ṣubú kò ní takú lọ́sẹ̀ yìí lágbọ́ọ̀ ọlọ́run yẹn lágbọ́ọ̀ ọlọ́run ẹ ṣe sàkè. Bí èmi ò rí a jẹ́ pé mo ṣe àbò sí láàrin ẹni alàgbà Murità Lẹ́yàmákì wọ́n ti fohùn ránṣẹ́ bí ìrìn àjò wọn ṣe rí múdẹ tí rí mo sì máa fi sórí afẹ́fẹ́ láìpẹ́. Alàgbà Abáyọ ẹ bá mọ́ níwọ̀n ṣe ẹja kun tọrọ kó jẹ́ mọ́ ń bé
2: ẹja kun. Mọ́nbé ẹ̀dá ẹ̀ ẹ̀ máa ń bọ̀ láti ẹ̀dìgbò ọ̀nà ẹ̀ ti jà náà wà ní mọ́ já. Mọ́ tọ́ba ti kọjá bí ọkọ̀ ọlá yẹn ibi ẹjì yẹn tọ́ba kọjá bẹ̀ sí wájú díẹ̀ mọ́tò pẹ́ẹ́sì kan ti bàjẹ́ síbẹ̀. Mọ́ ọ̀tọ́ lọ sí ọ̀nà pipeline
0: láti bẹ̀rẹ̀ náà tí mo fi dé ẹgbẹ́ dábàá
2: bọ́ fún ojú ẹ̀ díẹ̀
0: ó fún lọ́wọ́ lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ o tójú ọ̀rọ̀ láàárọ̀ monday ohun ojú àwọn atáfẹ́ wọkọ̀ máa rí òun lọ́ pè ní mọ̀bù owó tá ìwọkọ̀ ẹ dákun ọ̀gá mi abdulwa alade akọsílẹ̀ ṣe ń gbọ́ mi tẹ́ ẹ bá ń gbọ́ mi òun rè.
3: Negotiators, negotiators, it's time. Take responsibility for your landed property and contribute to the continued development of Great Lagos State. The Legacy Land Use Charge 2026 is here. Own or are responsible for a property in Lagos. Remember to pay your land use charge promptly and through the designated official payment platforms. Why wait? Penalties begin to accumulate. Pay on time. Stay compliant. The goal is payment, not punishment. Let's join hands with Government Revolution of Relief Administration and continue to enjoy massive infrastructure development, better welfare for Lagosians. Don't delay. Check your discharge obligations. Make your payment through the designated official channels. Your payment evidence save. Do your part. Let's be together. Ibegai Kuleko Ajinoshin. Announcer, State Ministry of Finance.
1: Àdí ọjọ́ ta padà lọ sí Àgbóní padà lọ sí Òṣòdì airport road Ìfàdí gbogbo ẹ̀dá. Ní aago márùn-ún wá kọjá ogúnṣẹ́jú aago márùn-ún sí aago márùn-ún kọjá ogúnṣẹ́jú gbàgádà sí Àtúnì ó dàbọ̀ ọ̀dún fún tó ọ̀rẹ́ láti ibẹ̀ padà lọ sí Fàdé wá sí Yàbá Àpọ̀jù. Ọwọ́ ibì kan ẹ máa bá tó máa pọ̀ ọwọ́ ibì kan wà tó jẹ́ pé fẹ́ẹ́ ni ọ̀ kò sí mọ́tò tó takú mọ́tò kan ṣo tó takú. Ta ni ó ń bọ̀ látòjú ẹlẹ́gbà bó ṣe fẹ́ sọ̀kalẹ̀ sí Fàdé yìí. Ó wá rọra gun kọ́lfẹ̀tì lọ kó ṣe kọ́lfẹ̀tì bí a ti ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀nà méjèèjì yẹn kó pààkì sí àárín yẹn. Obìnrin ó pààkì sí àárín yẹn kò dáa tráfíìkì sílẹ̀ rárá.
0: Ẹ ṣeun sá, ẹ ṣe sá.
1: Gbogbo ìdúmọ̀ ta bá ọ̀kẹ́ báyìí.
0: Ìdúmọ̀ ta dáa báyìí, ẹ ṣe mo dúpẹ́. Ọ̀nà tí iná máa dá lọ́sẹ̀ lórúkọ Jésù. Ọ̀nà yẹn á da ọ̀nà tèmi náà máa da ọ̀nà dúró. Ẹ ṣe alàgbà ọkọ̀ alágbè ẹgbẹ́. Ẹ mọ́bìnrin náà yára lé o. Ẹ jẹ́ sáré lé o. Ọkọ̀ tí a sọ̀rọ̀ ẹ pé kọ̀ńténà ní Capitol Road níbi oríta ṣáde tí alàgbà Yemi sọ yẹn. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà Fájọ Lásmà ti sọ, wọ́n ní all the left side.

0: náà bí wọn ní bẹ́ẹ̀ bá lè dìbò fún mi bẹ́ẹ̀ bá dìbò fún mi ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ wo gbogbo ìsinmi lẹ́nu iṣẹ́ tí a mọ̀ sí ọlídé tèmi ó ṣe ìyìn lọ́ṣẹ́ lókè òkun o orílẹ̀-èdè wa nàìjíríà làwọn ó ti lo gbogbo ìsinmi bí ìsinmi àwọn bá tó ní ipò ààrẹ.
1: ẹ gbọ́ kílẹ̀ tó ẹ bọ́ kànú ọ̀ká ṣe fún wọn tí wọn ṣé bí agbófinró náà lọ yẹ kí a jẹ́ kí aráàlú mọ̀ níbi tí òfin ti ń lọ kí ló ti agbófinró fi ń gbófin ṣọlẹ̀. ìyá ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ wọn làwọn ti mú àgbọ̀jẹ̀ kan o nínú iṣẹ́ jagunjagun òrufú tó kópa nínú ìdígunjalè àti ìjínigbé ní ìpínlẹ̀ ọ̀yọ́.
0: wọ́n ní ayé kì í bá ní rí wàhálà ẹni o ṣòkòtò tó bá balẹ̀ lọ́mọ aráyé. àwọn agbófinró wọn gbowó kọ́bẹ́ wọn ṣe ti bí wọn fọlájì àárí àárí wàhálà àwọn ayé kì í bá ní rí wàhálà ẹni o. wọ́n ní òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti egbògi olóró kan national drug law enforcement agency ìpínlẹ̀ delta ó máa rì sínú odò river etiop nígbà tí ó àwọn ọ̀daràn ẹ̀dá jẹ́ pé amugbó àtagbó ni wọ́n ìpínlẹ̀ delta.
1: ogun orílẹ̀ òde lóroko òdókòwò tóko òdókòwò òroko tó náà bá lọ́jọ́ ìdá kó mọ́ màjẹ́ ọkàn wà àárín lókè àárín nílẹ̀ àárín lórí omi gbogbo ìrìnàjò wa kọ́ máa ṣọlẹ̀ òun bíbọ̀ wá jẹ́ mi pé wọ́n ní ẹ̀fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí ọkọ̀ ajagbẹ́jọ kan àti ọkọ̀ akérò kan tí wọ́n forí sọra wọn ní ìpínlẹ̀ kogi.
0: wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ àrọ̀ tó bá gbọ́ni o ìjọ àpapọ̀ tí ń kéde o wọ́n ní àwọn agbègbè tó ń lọ bí 8,000 communities àti àwọn ilé tó ń lọ bí 4,500 ló wà nú ewu ti ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀gbàrá yàgbọ́rọ̀ tó bẹ̀rẹ̀ sí ń bọ́ lójú ọ̀run.
1: ẹni tí ọba ti ìratùbọ̀tán ayé ó má ti fọ̀rọ̀ ni o èèyàn tí ọba ti ìbímọ mílẹ̀ tó má ti fi wèrè ṣẹ̀ sí ẹni tí ó ti ìsinmi àwọn owó wa kó má ti fẹ́ lẹ́wọ̀n ṣe yẹ torí bó kẹ́ ní kọ̀lá káyédópo ń tọ̀ náà yọ padà balẹ̀ lọ. ǹjẹ́ jẹ́mọ́ pé ọwọ́ àjọ àwọn agbófinró nídìí egbògi olóró máa ti tẹ ẹni náà tí wọ́n ní ayédèrú ọlọ́pàá ni. ògùn olóró tí wọ́n ń pè ń láàdù ti yọ ẹ̀ lọ bí 3.4 billion naira àti ògùn olóró pè ní opioid òun náà ni wọ́n ní wọ́n bá lọ́wọ́ rẹ̀.
0: ajé gbò kò mọ̀ pará lé ò fẹ́ràn ara wọn ní tó bá délé bá mi kí ẹnì kejì ẹ̀ o. wọ́n mọ̀ ló máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ndc látàrí pé kí ni wọ́n ní àwọn tó ń tẹ̀lé kwakwaso àti òtí wọ́n pera wọn ní ok movement. wọ́n ní wọ́n ti ṣíṣọ́ lójú ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kàn ọgọ́ta èyí tí ó wà fún ìpolongo 59-member campaign council àti ndc sọ pé ṣé ilá fẹ́ ga ju onírè lọ ni ṣé nìkan fẹ́ ẹgbẹ́ lọ ni ẹgbẹ́ ló yẹ kó ní ètò lórí ìpolongo ìdìbò kì í ṣe ẹyin méjì lẹ́ẹ̀ma dá tara yín ṣe ṣùgbọ́n àgbà kwakwaso wọn làwọn máa yanjú ọ̀rọ̀ náà.
1: wọ́n ní tá a bá wà nú ẹgbẹ́ a bá wà níbi iṣẹ́ kan ìgbọ́ra ẹni yóò ìfìmọ̀ṣọ̀kan ó ṣe pàtàkì ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ táwọn fòlòlò fún ọ̀tọ̀ jẹ́ pé eku òkébíye ẹ ìyanṣẹ́lódì tí wọ́n ní wọ́n ń gùn lé tí wọ́n ní wọ́n fẹ́ gùn lé lọ́jọ́ kejìlélógún oṣù kẹkàn ó ṣeéṣe kí àwọn kan tí wọ́n jẹ́ kó rọrùn sínú àwọn awakọ̀ àjàgbéjò ó yẹ ó ṣeéṣe kó má jẹ́ kó bọ́ sí àwọn ọlọ́kọ̀ àjàgbéjò tí wọ́n ń gbé wọn sọ dímọ̀ láàárọ̀ yìí.
0: ẹ fura o ìfura làgbà ogun ìfura làgbà pàṣẹ òfura pàṣẹ ajá náà àjà òfura àjá jìn bó lé ò bá fura ilẹ̀ akó o torí pé ikú ogun báyìí náà ló máa ń pa kíkanjú ikú odò lùwẹ̀. wọ́n ní ẹnìkan tó jẹ́ mẹ́kò atún ọkàn ṣe nípínlẹ̀ èkó wọ́n ní wọ́n sì tàn án tó pé wọ́n fẹ́ gbé iṣẹ́ fún wọ́n sì pa igbó iléeṣẹ́ ọlọ́pàá ní ká fura lórí àwọn ìpè tá a bá ń gbà o.
1: ogun tó ń wáyé lóde ukraine àti russia kọ́ máa dẹyin bọ́ nígbà tí wọ́n ní ọtún ẹ̀ṣọ́ṣẹ́ gan o wọ́n ní jẹjẹ́ mọ̀ pé àwọn àdóró tó yẹ pé ìmọ̀ agbára pa náà ló jẹ́ pé ó ń lọ bí ẹgbẹ̀rún kan tí wọ́n tún sọ sí orílẹ̀-èdè báyìí èyí tí wọ́n ní ó dàbẹ̀ ni pé òun gan-an lọ́jẹ́ ìkọlù ńlá tó fẹ́ gbòdì lu moscow.
0: wọ́n ní ẹ pé kò sí àwọn ọmọ ti yín.

0: tó mọ́lúlú ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Àríkẹ́ríkẹ́, ẹni ló dé tó rojú kòkó báyìí.
3: Ojú lo ṣì rí, ṣé mo ti máa bọ̀ ẹ́ jẹ?
2: Ah, èmi ló ṣe.
3: Ẹni bá rí ẹ bó ṣe lé fùrùkọ́kọ́ bí ẹni pé o lè sòkè ìdílé ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lọ sí ìdílé lánìí. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yàn?
2: Ah, àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ lọ mójú tó rárá yín? Bàdá táwọn fẹ́ ká máa kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ihò.
2: Kí ló wí nù? Ìwọ lẹ sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ̀ráyé tó gun ìjà alẹ́ rẹ̀ fúnúgbò jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè o lè lépò di atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí. Shop 10A, Oyèkọ́lá Shopping Complex, Ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afáigbè Road. Ẹpẹ 08094471143. Bàbá òkè o, ilé ògì dèbèdè èbè.
4: Èròjà irun mi náà ó mú kí irun adọ́ yàtọ̀.
5: Ẹ kẹ́rì ẹ̀yin mọ́dé yìí, èmi gan ti sọ wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ wo, kò sírú ìyanu tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá, èyí ṣe gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kí ó rí mú mi. Àmọ́ kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé, ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gán tí mo bẹ̀rẹ̀ sí lò ó ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ, bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yàpè sórí 0702-500-7861, 0809-1799-333. Mediana, gbogbo ohun tí irun rẹ nílò.
6: Al-Mubarak Oshodi 2026. Al-Mubarak Oshodi 2026. Al-Mubarak Oshodi 2026. Jamu'iyatu Futiyanul Islam Society of Nigeria. Ti Moshalashin Lawa. Alhaja Adiza Kale Memorial Central Mosque. Oshodi. Labiagbonu Babawa. Fodilat Sheikh. Al-Imam. Abubakar Siddiq. Al-Mintik. Al-Mubarak. Al-Miskinu Bin Lai. Muwakpe Bugbenia. Sibi Anwa Mouludi Nabi Iwa. Eyi Tiyo Waye. Niyodo Friday 25th September 2026. Adomes. Labiagbonu Babawa Fodilat Sheikh Al-Imam Abubakar Siddiq Al-Mintik Al-Mubarak Al-Wisdom Lai ni won pe gbogbo eniyan si bi anwa Mouludi Nabi won eyi ti aye ni ojo Friday 25th September 2026 at 9:00 alẹ leto yobe modimo ojo keji gbere ni Moshalashi Alhaja Adiza Kale Memorial Central Mosque to wa ni number 1 Inasa Street Oshodi Nipinle Eko Olokojoko Eto latile fun ayeye Mouludi Nabi todun yi bikira atuliko Tẹ̀lé Irúhámán, Wádàlá Ẹlẹ́lá Kàíwá, ọlọ́kọ̀jọ̀kọ̀ àwọn àzákìrì wọ́lá àzádà. Ní àláwọ̀ jọ ṣe ayẹyẹ Mọ́rúdì Nàbí yìí tọdú yìí, gbogbo ènìyàn pé màá sálàm.
7: Salamu alaikum. Ti a ba wo olokojoka idagbasoke aseyori ni ipinle Eko. O meji to ye wa du adua itesiwaju lo. Council of Chief Imam and Ulama of Nation labẹ His Eminence of Fodilatu Sheikh Engineer Suleiman Oluwatoyin Abuna Grand Chief Imam of Lagos State ma ko gbogbo wa sibi asekagba akanse adua to ti Epe Division Ikorodu Ikeja ati Badagry Division lojo Thursday 24 September 2026 laago mewa aro ni mosalasi lo pelu akori siso kan wa ro fun igbalaye alaafia ati oke wa lojo yi aba gba Dual aseyori to peye fun Ashwaju Bola Ahmed Tinubu igbeja fun Dr. Kadir Obafemi Hamzat KOH ki Olorun Ala o tun mo se irin ajo won irorun ori Adenikale Oba Riwa Lai Aremu Akeridu First Oba of Lagos our Council of Chief Imam and Ulama of Lagos Division won wa ro gbogbo Muslimi pe ka ma gbagbe ti anawo sodo Ashwaju to wa o to ko de si ayita pe Dr. Kadir Obafemi Hamzat ko je wa inu kan okan kan ika kan e ka fi san esan ore ti leyin to peye fun Ashwaju ati Dr. Kadir Obafemi Hamzat
8: Band FM
9: 92.9
8: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. E wo, o mo gidi gan ni.
9: O le mo loju looto.
8: No hypo toilet cleaner to bo mo pa awon kokoro efojuri to wa ni.
10: E ni o, ma gba fa awon kokoro efojuri, da bo bo ile igbonse re loju pelu hypo toilet cleaner.

0: tẹ̀síwájú tàbàjàbàlàgbé ò láàrẹ ìkíláfíkẹ́ mọ̀mọ́ ìgbà bẹ́ẹ̀ òjò gbọ́dọ̀ ìka jọ foríkorí tó bẹ́ẹ̀.
1: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lójoojúmọ́ báyìí náà ni a máa ń gbé àwọn ọ̀rọ̀ tó pọ̀lú gbọ̀ngbọ̀ngbọ̀n yẹ̀ wò báwo la ṣe fẹ́ jẹ́ kí àlàáfíà ìjọba ní àgbà ńlá ayé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní náà jẹ́ àyájọ́ èyí tí wọ́n pè ní àyájọ́ àlàáfíà tó fi yá pé àlàáfíà ojúṣe gbogbo wa ni kí ìjọba nìkan pé àlàáfíà ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ mọ̀lẹ́bí wa níbi iṣẹ́ wa lágbègbè wa àti ní àwùjọ lápapọ̀ báwo la ṣe fẹ́ kí àlàáfíà ìjọba láàrin àwọn ojúṣe ẹ̀yà tí a jọ ń gbé báwo la ṣe fẹ́ kí àlàáfíà ìjọba láàrin ojú ìwòye tó yẹ pé ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ní ìgbò níbi iṣẹ́ ń kọ́ yẹ látàrí ohun tí a fẹ́ jẹ ohun tí a fẹ́ jẹ́ báwo la ṣe fẹ́ gbé àlàáfíà láàyè tá à ní máa dẹ́yẹ síra ni tá à ní máa jẹra ẹni lẹ́sẹ̀ látàrí àwọn ojú ìwòye tí ò dọ́gbọ́n báwo la ṣe ní máa lera mọ́ra wa torí pé a fẹ́ dupò òṣèlú tá a máa tàbùkù ara wa lóríṣìíríṣìí ẹ̀yin náà gbọ́ ohun tí ẹ̀ ń ṣe nílé báwo la ṣe fẹ́ fọwọ́sowọ́pọ̀ tí àlàáfíà máa jọba.
2: oníkálukú wa ló jẹ́ pé ó ní ìwà rẹ̀ ní inú ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé bí wọ́n ṣe kọ́ wa nílé ta jáde ìwà tí wọ́n bá kọ́ nílé ló ń gbé jáde lómi ìsìnkú tó yẹ pé ìwà tí wọ́n bá kọ́ lé gan yóò gbé tì nígbà ìwà kú wà ní ọ̀mà kò ìwọ ẹgbẹ́ lè sọ fún wa pé ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo báwo la ṣe wá fẹ́ ṣe tó fi jẹ́ pé a máa gbégbé àlàáfíà tí wàhálà ò ní ṣẹlẹ̀ wọn torí pé nínú ìwà ẹnikálukú wa ẹnìkan òun náà ló jẹ́ pé bàbá fẹ́ àlàáfíà ìwà tàbáhù ni ó bí àlàájá báwo la ṣe wá fẹ́ lè ṣe báyìí nígbà tá à ń ṣe àyájọ́ àlàáfíà káàkiri àgbáyé báwo la ṣe ṣe pé àlàáfíà ó jọba láàrin gbogbo wa.
1: báwo la àlàáfíà ṣe máa jọba nínú àwùjọ wa ó ṣe kókó ṣe
0: pàtàkì 0809844710 0809844710
1: 0837-388-0300-3788-8030
0: olótú wa
1: abiodun ìlúgbàjú
0: kòkónú ẹ̀síwájú.
2: ojú ìwé kíní ìwé ìròyìn daily post òun náà ni ó ṣe lè rìn mí lẹ́yìn wọ́n ní bó bá dàbí ẹni pé ó fẹ́ roni lápá máa gbìyànjú a máa wá oògùn tá a fi ru apátápá ìfironi mọ́ tó ṣe pé ìtàn náà ló ti fẹ́ roni àjẹ́ pé àdọ́gbọ́n sí àwọn àgbà ńlá lò títọ̀ ìmọ̀ wò nígbà tí gbogbo ọmọ nàìjíríà tó yẹ pé wọ́n ń kérora báyìí lórọ̀ nípa òtọ̀lọ́sókè tó sì jẹ́ pé ó dàbí ẹni pé ikọ̀ ọ̀fẹ́ kébé òkúta ọ̀fẹ́ kébé yẹn jẹ́jẹ́ wọn kí ìjọba àpapọ̀ máa ń gbé àwọn ìgbésẹ̀ láti pé wọ́n gbọn ìyàdàn lára àwọn àrò nípa jíjẹ́ kí owó ọkọ̀ọ̀kan wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà wọ́n lára ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ni wọ́n ti kàn nípa fún àwọn ìpínlẹ̀ pé kí wọ́n wá nǹkan ṣe o lórí ọ̀nà tó fi jẹ́ pé àwọn aráàlú wọ́n máa kọrin lè pin ìjọba ìṣe pé wọ́n á kàn máa fojú aburú wọ àwọn ìjọba àbí ojú àbùkù àwọn ìjọba pé ìjọba òun náà ni ò jẹ́ kí ìgbé kò rọrùn fáwọn ní báyìí wọ́n ní àwọn ìpínlẹ̀ rẹpẹtẹ náà ni wọ́n ti ń gba ọ̀nà náà ni pé afẹ́fẹ́ tí wọ́n máa ń lò fún ọkọ̀ tó fi jẹ́ pé afẹ́fẹ́ náà wọn ò ní lo epo bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ní compressed natural gas òun náà ló sọ nígbà pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni wọ́n ti gùn lé báyìí láti rí pé wọ́n rà á sínú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó sì jẹ́ pé àwọn ọkọ̀ òun wọ́n máa gbé àwọn aráàlú lọ́fẹ̀ẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ńlọ rọ̀jò pẹ̀lú ìjọba àpapọ̀ láti rí pé wọ́n ní àròyé àwọn aráàlú ti pọ̀ ju lórọ̀ bí epo bó ṣe ń lọ sókè pàápàá jùlọ wọ́n ní owó epo tó lọ sókè yìí wọ́n ní àwọn aráàlú sọ pé òun náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó wọn wọ́n lè tó tún wọ́n dàbí pé ó ń bí àwọn ni pé wọ́n ní CNG tí wọ́n ń sọ yìí àwọn èèyàn tó bá fẹ́ rà á wọ́n ni wọ́n máa lọ́kọ̀ọ̀kan gbọ́rọ́ kó tó di pé wọ́n rírà ni ṣùgbọ́n ní báyìí ìjọba ti ń sọ nímọ̀ pé wọ́n ń sáyàwó pẹ̀lú àwọn ìpínlẹ̀ láti rí pé wọ́n ń ṣe iṣẹ́ bí ohun kan bí ó ṣe wálẹ̀ ààrẹ tún ní òkè ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn gómìnà tó jẹ́ ti ẹgbẹ́ gómìnà lórí ìwà nàìjíríà wọ́n ní wọ́n ṣe ìpàdé ní ọjọ́ 17 oṣù kẹjọ ọdún tá a wà yìí wọ́n ní wọ́n ti kéde pé àwọn ìgbìmọ̀ kan wà o tó yẹ pé wọ́n jẹ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe gbé kalẹ̀ wọ́n ní àwọn ìgbìmọ̀ náà pé national affordable CNG transit program wọ́n lábẹ́ agbára àwọn gómìnà orílẹ̀ ìwà nàìjíríà tí alága wọn jẹ́ Abdulrahman Abdulrasaq náà ni wọ́n ti ni àwọn gómìnà ti gbà láì báyìí láti pé gbogbo wọn ni ó ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe ètò afẹ́fẹ́ tí ọkọ̀ ń lò yìí láti jẹ́ kí gbogbo àwọn nǹkan máa rẹ̀ lásìkò kódà wọ́n ní ọjọ́ àbámẹ́ta sáré tó kọjá lọ wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá àwọn tí wọ́n jẹ́ ìpínlẹ̀ ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ ẹgbẹ́ onímọ́tò láwọn ìpínlẹ̀ kálukú yín kí wọ́n rí i pé wálẹ̀ fún àwọn aráàlú láti máa rí ọkọ̀ tó yẹ pé ó rọrùn wọ̀ wọ́n torí pé tí owó ọkọ̀ bá ti wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ owó oúnjẹ àti àwọn nǹkan míì náà lọ́ọ́ wálẹ̀ nínú ìwé ìròyìn daily post lẹ́tì ìròyìn kà láàárọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ tòní wọ́n ní ẹni tó sọ̀kò lu àjànàkú ó gbìdán ẹran ní òdúró gba ọ̀tá o òun mọ̀ ní ọ̀rọ̀ tó máa ń jáde ní àwọn ilé tí wọ́n ti ń ta epo ìyẹn filling station káàkiri orílẹ̀-èdè wa náà bó ṣe náà náà ti mú díẹ̀díẹ̀ kúrò nínú owó epo rọ̀bì o gẹ́bí àwọn oníwèé ìròyìn bó ṣe jáde lọ wọ́n ní ilé epo kan tí wọ́n ń pè ní AA Rano ti Mobi àtàwọn iléeṣẹ́ ìta epo díẹ̀díẹ̀ ló yẹ pé ti mú owó epo wálẹ̀ o wọ́n ní àwọn ilé epo tó jẹ́ ti Rano àti Mobi wọ́n ní iye tí wọ́n ń ta epo petrobai jálá kan ó lọ bí 1,000 naira pẹ̀lú 20,000 naira 1,020 naira wọ́n ni wọ́n gbìyànjú won ni bako na ni awon je pe iye ti won ta epo ti won egberun kan irinwo naira ati naira mewa 1410 naira per liter eleyi wa ni Abuja ati awon agbegbe o won ni leosati latari bo se mu bi 30 naira ti naira 25 awon na ri bi ijoba apapo se ngbiyanju ti won la pe ki ara le tu ilu awon na wa wo so tun so si pe ba won ba ja 30 naira yi oti ni oti o nse o won ni le na tun ni wa ni ba ye pe ti won ta agba epo yen barrel epo lagba laye ni lo bi dollar metal ni 103 barrel fun yen awon le epo to je ti Brent ati Western Texas Intermediate

0: sọ ní àárọ̀ ti tò ní wọ́n ni wọ́n ti ń kàkàkà àwọn ilé epo wọ́n ti wọ́n mú díẹ̀ díẹ̀ wálẹ̀ kí àwọn orílẹ̀-èdè wa nàìjíríà lè jẹ mùdùmùdùn ìjọba àwarawa ètí àwa yìí o.
1: kókónúwé ẹ̀síwájú wọn ti ní ìlera bẹ́ẹ̀ náà ni ogun ọ̀rọ̀ àti pé ibi tí a bá ti rí ìlú tí wọn bá ti ní ìlera dájúdájú ọ̀rọ̀ wọn yóò máa pọ̀ jaburata sí ni. ẹni tó jẹ́ àkóso ètò ìlera àti ìgbáyégbádùn ọmọ nàìjíríà ọ̀jọ̀gbọ́n mohammed afate wọn máa ti ń sọ dímọ̀ ipò orílẹ̀-èdè wa nàìjíríà ti ń gbìyànjú báyìí láti máa kọ́ àtọ́jú àwọn ibi gbòógì tí wọ́n ti máa pèsè àwọn oògùn lábẹ́lé wọ́n ní àwọn oògùn tí wọ́n pèsè yìí wọ́n ní wọ́n láǹfààní láti ro ètò ìlera orílẹ̀-èdè wa nàìjíríà lágbára kò ní sáré tí ká mọ lọ kó oògùn wọlé láti òkè òkun mọ́ torí pé wọ́n ní owó oògùn ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n máa wò pé bí ọgbọ́n bá tún náà gbà àwọn àmì ìdá àgbà tí ń gbìyànjú àti wá mi ìdá lọ́jẹ́ kí wọ́n máa lọ mu nǹkan tí ó yẹ òun náà ló sì kópa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn ìpínlẹ̀ kan ẹni tó jẹ́ alákòóso náà ń sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ní wọ́n fi ń ṣe àgbékalẹ̀ ìpèsè oògùn òyìnbó lọ́pọ̀ yanturu ní abẹ́lé pàápàá jùlọ wọ́n ní àwọn oògùn apẹ̀fọn àti àwọn apẹ̀fọn eléyìí tí wọ́n ní wọ́n ń pèsè lábẹ́lé tí wọ́n ní wọ́n dákọ́ ni wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ ogun lópin ọ̀sẹ̀ tó kọjá lọ ibẹ̀ náà ti ń sọ dímọ̀ tí a bá rí àwọn iléeṣẹ́ tó ń pèsè àwọn egbògi àbí àwọn oògùn tó yẹ pé a lè máa lò lábẹ́lé báyìí a gbọ́dọ̀ gbìyànjú àti ran wọn lágbára tó yẹ àfi ní láǹfààní àti máa tún lọ kó oògùn wá láti òkè òkun mọ́ wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn tó wọ̀nyí náà ni àwọn tí wọ́n fẹ́ ra oògùn láti wò ó bóyá káwọn fi mú ara wọn fún ara wọn nígbàdùn wọn débi oògùn wọn rí pé oògùn wọn ni wọn fi ń lọ wò ó bóyá káwọn po agbó tí wọn ní wọn mu ní ìpínlẹ̀ kan ló ṣe kókó ọ̀pọ̀lọpọ̀ èèyàn gẹ́bí pàtẹ ṣe ń sọ wárí ìṣèdásílẹ̀ àwọn ilé ìpèsè àwọn apẹ̀fọn àti ìfọn ní ìpínlẹ̀ ogun yìí wọn ní àṣeyọrí ńlá gbà lọ́jẹ́ fún àwọn pàápàá jùlọ fún ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu lórí ìrètí ọ̀tún eléyìí tí wọn gbé kalẹ̀ wọn wá ń sọ dímọ̀ pé kó síbẹ̀ o wọn ní nàìjíríà ti ń tẹ̀síwájú láti ri pé a máa pèsè àwọn oògùn tá a máa wa àìsàn tí bá ń ṣe wá lábẹ́lé wọn ní báyìí àwọn ètò kan ti wà káàkiri àwọn ìpínlẹ̀ mọ́kànlélógún ní orílẹ̀-èdè wa nàìjíríà tó yẹ pé wọ́n ń gbìyànjú láti ri pé wọ́n ṣe gbogbo àwọn ètò bí kálukú wọn ṣe máa pe wọ́n máa po oògùn ní àwọn ìpínlẹ̀ náà tó yẹ pé oògùn tó bá ti ń pò báyìí òun là máa lò lábẹ́lé àní máa retí àti máa lọ òkè òkun láti rọ ògùn ẹ lọ nọgbọ́n ìwé leadership láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
0: nínú ìwé ìròyìn daily post tó jáde láàárọ̀ ọ̀sẹ̀ nínú ìròyìn ti jáde ó pé ẹlẹ́rìí kìlá tún wá ọ̀dájú ló bówó ìtìjú ló gbèsè ọgbọ́n òdìgí àfokò pé sátidé tó bá máa da ọ̀rọ̀ báyìí náà láti máa mọ̀ ó máa ní ọ̀rọ̀ tẹni tó jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ fún ní orílẹ̀-èdè wa nàìjíríà alàgbà festus kyamu ni wọ́n máa sọ lórí ìbájáde èsì àtúndì ìdìbò tó wáyé ní àwọn ẹkùn ìdìbò mọ́tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà níbi tí ẹgbẹ́ òṣèlú apc tó ti jáwé olúborí nínú àwọn agbègbè ìdìbò mẹ́rin ọ̀tọ̀ wọn ni eléyìí fi hàn pé ikọ́ ṣẹnure o fún ẹgbẹ́ òṣèlú apc bí gbogbogbò bá yá ní ọdún 2027 wọn ni eléyìí tún jẹ́ kí ìrọ̀rùn kó bá ìwọlé sọ ààrẹ bọ́lá ahmed tinubu wọn ní tá a bá wo àwọn èsì ìdìbò ọ̀hún láwọn agbègbè tí wọ́n ti dìbò pé àwọn ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ti jáwé olúborí a rí pé àdìdógún ìpínlẹ̀ delta wọ́n jáwé olúborí ńbẹ̀ wọn ni a rí pé ní ibi tó jẹ́ ìwọ oòrùn àríwá north west wọ́n jáwé olúborí ńbẹ̀ yẹn ìpínlẹ̀ kano wọn ni north east ńkọ́ ní ìpínlẹ̀ ti bauchi wọ́n jáwé olúborí ńbẹ̀ àti ní ìpínlẹ̀ gombe náà tó tún jẹ́ north east wọ́n jáwé olúborí ńbẹ̀ wọn ni kí leléyìí sọ fún wa ṣé àwọn pẹ́ni tó bá fẹ́ di ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ wọ́n gbọ́dọ̀ jáwé olúborí ní àwọn ìpínlẹ̀ tó yẹ pé ó pọ̀ jù ìyẹn ni wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ wọ́n gbọ́dọ̀ ní ìkó ìdá márùnléníogún 25% ní àwọn ìpínlẹ̀ mẹ́rìnléníogún àti olúlẹ̀wà àbújá wọ́n ní pẹ̀lú bí èsì ìdìbò bó ṣe tàn káàkiri ó ti fi hàn pé ikọ̀ aṣẹnure fún ẹgbẹ́ òṣèlú apc pé inú àwọn dúró ayọ̀ àwọn kún pé sátidé tó bá máa da báyìí ọjọ́ jimo láti máa mọ̀ pé èsì ìdìbò wáyé ní ọjọ́ àbámẹ́ta ó ti fi hàn pé nǹkan máa ṣẹnure fún ẹgbẹ́ òṣèlú apc bá ti di ọdún 2027 gẹ́gẹ́ bí alàgbà festus kyamu tó jẹ́ fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n ṣe ń sọ dímọ̀ láàárọ̀ tuntun.
1: nínú ìròyìn leadership láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé àjọ ẹgbẹ́ kan eléyìí tó ń rí sí ọ̀rọ̀ nípa ìṣèjọba gbangba làṣáta tá a mọ̀ sí àjọ serap wọ́n máa ti ra ìjọ ìgbà kan tó yẹ ìjọba àpapọ̀ ní àbújá wípé kí wọ́n pàṣẹ o fún àwọn àjọ elétò ìlera nàìjíríà wípé kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n ṣe àfihàn gbogbo àwọn ìlànà àwọn olóṣèlú ń gbà náwó àwọn agbára tí olóṣèlú ní láti rí pé wọ́n náwó àti owó tí olóṣèlú lè ná ohun tí wọ́n ná níbi ìpolongo àti ìdíwọ̀n fún ètò ìdìbò ọdún 2027 kí àwọn àjọ elétò ìlera nàìjíríà jáde kí wọ́n sì rí pé ọ̀nà táwọn gan fúnra tó fi ń pa owó wọlé kọ́ jẹ́ kí gbogbo ọ̀dẹ́ ọmọ sẹ́rápù agbára tí olóṣèlú ní láti rí pé wọ́n náwó àti tí olóṣèlú lè ná ohun tí wọ́n ná níbi ìpolongo àti ìgbáradìwọ̀n fún ètò ọdún 2027 kí àwọn àjọ elétò ìlera nàìjíríà kan kọ́ jáde kí wọ́n sì rí pé ọ̀nà táwọn gan fúnra tó fi ń pa owó wọlé kọ́ jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà ọmọ sẹ́rápù nínú ẹjọ́ kan tó yẹ pé wọ́n kọ́ nọ́mbà rẹ̀ láàárọ̀ yìí wọ́n sọ dímọ̀ wípé ilé ẹjọ́ gbọ́dọ̀ pa

0: àjọ elétò ìdìbò wípé ó ní iye gbèdéke owó tí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tó gbọ́dọ̀ náwọn gbọ́dọ̀ náà kọjá àyè wọn nǹkan tó bá lọ wò èyí tó jẹ́ ti òṣèlú orí wa nàìjíríà tó ṣe ìdásílẹ̀ ètò ìdìbò ti ọdún 2026 èyí tó jẹ́ orí kọkàndínláàádọ́rùn náà section 91 wọ́n tó bá ṣe àmúlò rẹ̀ wọ́n á rí pé gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá èdè ipò àti gbogbo àwọn tó yẹ kí wọ́n gbowó kalẹ̀ fún àwọn olóṣèlú wọ́n gbọ́dọ̀ wá ṣàlàyé àkọ́nú kókó bí wọ́n ti rówó tí wọ́n fẹ́ ná ìkẹyìn pé owó tí wọ́n fẹ́ ná gbọ́dọ̀ mọ iye ọ̀rọ̀ wọn tó bá ẹnọ́gbọ́ ìwé ìròyìn leadership láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní ìwọ̀n oníwọ̀ lèèyàn kì í mọ̀ gbọ́dọ̀ mọ wọn ara ẹ̀ o èyí ò ní fúyẹ́ kó sọ pé òun tóbi láéláé o. ọ̀rọ̀ tiẹ̀ tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ niger alàgbà bàgó tó máa ń sọ látàrí kìnìún látàrí bí wọ́n ṣe ń pe àwọn gómìnà ní àkọ́kọ́ fún ètò ààbò ní ìpínlẹ̀ wọn gbogbo wọn ni àwọ̀ ìtọ́ra wa jẹ́ o wọn ni ní ìpínlẹ̀ niger táwọn wà wípé àwọn ò lágbára kankan lórí ètò ààbò wọn ni ṣe rí àgọ́ ọlọ́pàá tó kéré jù àbí àgọ́ àwọn civil defence tó kéré jù wípé abẹ́ ìjọba àpapọ̀ ni ó wà o wọn ni tá a bá rí bójú bá rọ̀ tán báyìí lágbègbè kan ní ìpínlẹ̀ ti niger wọn ni wọn máa rí góòlù láwọn ojú òpópó wọn nítorí pé omi ọ̀gbàrá ó ti ṣí àwọn yẹ̀pẹ̀ wọn ni bí gbogbo kíní ṣe wá pọ̀ tó wọn ni ẹ jẹ́ kí àwọn sọ fún yìí o pé àwọn tó gba àṣẹ láti máa wa kùsà lọ́wọ́ ìjọba wọn ò tó nǹkan wọn ni gbogbo àwọn tí à ń sọ pé illegal miner yìí ìyẹn ni pé àwọn tó kùsà lọ́nà àìtọ́ wọn ni àwọn tó yẹ pé wọn ò rí láńsẹ́ǹsì ìgbà àti pé àwọn àyè tí ìjọba sọ pé ẹ má wa kùsà bí báyìí ìkọlù sì wà ńbẹ ni wọn ti lọ wa kùsà ẹ̀rọ ìjẹyọ látàrí bọ bíi mẹ́tàdínlógójì kan wọn gbẹ̀mímì sí akata àwọn òṣìṣẹ́ civil defence látàrí pé wọn wa kùsà lọ wọn níṣẹ́ rí gbogbo àwọn tó ń wa kùsà yìí àbí àwọn òṣìṣẹ́ aláàbò ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ wọn ò láṣẹ lórí wọn àtòkè wá láṣẹ náà ti wá pé àwọn ò mọ kankan nípa àwọn tó yẹ pé wọn gbẹ̀mímì ní akata àwọn civil defence torí pé àwọn ò láṣẹ wọn gẹ́gẹ́ bí gómìnà pé wọ́n kàn pé gómìnà ní chief security ti wọn ni wọn ni kódà gan iye ọlọ́pàá tí ò lókun ó pé ó máa sọ fún ẹ pé ig lòun bá ṣiṣẹ́ o ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ niger alàgbà bàgó bọ́dúmọ̀ láàárọ̀ ti tòun.
0: nínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ti ní àgbájọ wọn la fi sọ ìyá ikọ̀ gbẹ́rùdórí àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin ní gbogbo ẹkùn ìlọrin gúúsù ìwọ̀ nàìjíríà máa ti ní gbọ́ngbẹ́ng làwọn bẹ lẹ́yìn òfin eléyìí tó fẹ́ ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ògùn kó bà lè gbókun wọ́n ń ṣe bí májẹ̀mú àtijọ́ ọ̀bákun lábà àwọn àníṣẹ̀dá májẹ̀mú tuntun. àwọn rí i pé ọ̀nà àbáyọ sí ètò ààbò àtẹ́kùn mẹ́hẹ̀ẹ́ náà ni pé kí a ní ọlọ́pàá ìpínlẹ̀ kí ètò ààbò kó sì bá lè dé gbọngbọn wọn nínú ìjókòó yítálí ipò lórí ọ̀nà nípa bíbọ̀ yóò ṣèdè náà lọ yẹ pé àwọn ti ronú pa ọ̀rọ̀ yìí pé kò sí nǹkan tí àwọn lè ṣe bí wọ́n kàwé àtìlẹ́yìn fún pé kí ọlọ́pàá ìpínlẹ̀ kọ́ wà lọ àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tún wá ṣe ìlérí o láwọn ó ṣe iṣẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn gómìnà márùn-ún láwọn ìpínlẹ̀ márùn-ún tó bẹ ní ẹkùsọ̀rọ̀ nàìjíríà láti ri pé gbogbo nǹkan tí wọ́n ń pè ní ètò ààbò yóò máa dè gbọngbọn. ṣe bákan náà lọ jẹ́ pé àwọn táwọn jọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àwọn fẹnu ọ̀rọ̀ jóná pé gbogbo àwọn ọmọ òfin ní àwọn ìpínlẹ̀ márùn-ún gbogbo ibìkan náà ló jẹ́ pé àwọn máa doríkọ àwọn ò ní dàbí ẹni pé bóyá àwọn máa ṣòdì sí ara àwọn máa ṣòdì sí ara wọn bí ti àsọkún náà lágbẹ́ pé ó wáyé nínú ìjókòó yítàlùkọ tí àwọn tí wọ́n jẹ́ àwọn abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin wọ̀nyí tí wọ́n jókòó ní ìlú ọkà ní ìpínlẹ̀ anambra ibi tí wọ́n ti ń pe ìpàdé náà ní ìpàdé àpérò gbogbo àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin ní ẹkùn ìlọ oòrùn orílẹ̀ wa nàìjíríà èyí tí wọ́n ní igbákejì adarí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ anambra Somontochukwu Udese òun náà lọ jẹ́ pé ó ṣe alága wọn. àwọn tó ajé adarí ilé ìgbìmọ̀ aṣòfin márùn tó kù wọn ni wọn wà ń bẹ̀ o lára wọn náà wọn ni ẹni tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Imo nìkan òun ni ò sí ńbẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ tí Udese fúnra rẹ̀ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Abia ìyẹn Emmanuel Iwuoma ó wà ń bẹ̀ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ebonyi Moses Ije Oduwa ẹgbẹ́ àti adalẹ́gbẹ́ aṣòfin ìpínlẹ̀ Enugu Uche si Ugu. Nínú wọn òun náà ni pé àwọn ò rí i pé ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀ àwọn ṣe àwọn. ẹnu ọgbọ́n ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí mẹ́rin.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní ayé kí wàhálà ẹni òṣokòtò tó bá balẹ̀ lọ́mọ aráyé rí o. ó máa ní tí ọ̀rọ̀ àwọn ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n dúró sérònà wọ́n gbowó kọ́bẹ́ wọ́n jiyàn òun náà ni ìròyìn tó jẹ́ pé ó máa ń tàn káàkiri ní orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tó bá pé wọ́n ṣiṣẹ́ akin ọ̀pọ̀lọpọ̀ wọn kì í fi bẹ́ẹ̀ fún wọn ní àwọn ìsọfúnni tó jẹ́ pé ó máa rìn dáadáa wọn ni òṣìṣẹ́ ti ẹ̀ṣọ́ agbófinró etí wọ́n ń gbógun ti egbògi olóró ní onídàájọ́ national drug law enforcement agency NDLEA ló yẹ kó máa ti gbẹ́mìí ní ìpínlẹ̀ Delta látàrí kìnìún wọn ní àwọn tó ń ṣe dàrúkẹ́ egbògi olóró ní agbègbè kan tí wọ́n pè ní obi aruku community níjọba ìbílẹ̀ ukwani ìpínlẹ̀ ti Delta lọ́hùn-ún lẹ pé wọ́n ń gbé egbògi olóró yìí wọ́n ni wọ́n ń gbé ni wọ́n bá

0: dárí wọn nígbà tí wọn dá wọn dúró tó yẹ pé wọn ti fẹ fọwọ ṣe kó fi mú wọn báwọn ẹni yìí bí wọn ṣe sá nìyẹn tó yẹ pé ó bẹ mi bàbá náà bá wò pé kíni mo gbọdọ rí wọ ìmúdé àgọ wa tàbí dọdọ àwọn ọgá wa pé a gbọdọ fi ọkà ṣiṣẹ àti o wọn ni wọn ò bẹ ṣùgbọn gba afurasí náà wọn gbà pé wọn bẹ tì í lẹyìn wọn bẹ sínú odò kan tí wọn pè River Ethiope ní ìpínlẹ Delta lọhùnún wọn ni alọwọ náà wọn ni bàbá wọn máa rì sínú omi ọhún gbẹ wọn náà ni wọn ṣùgbọn àwọn tí wọn gbé wọn lọ sí ilé ìwòsàn ṣùgbọn nígbà tí wọn dé ilé ìwòsàn tí wọn fi yẹ wọn wò wọn ni èlé tún di o wọn ni òṣìṣẹ agbófinró tó jẹ ti àwọn ndla wọn bá ẹnu iṣẹ lọ kí ọnà àtórí pé ikú ogun báyìí náà ló ń pàṣẹkọjú ikú odò náà ni òmùwẹ wọn ni gbogbo ètò ló ti wà ní sẹpẹ o gẹ bí àwọn ẹṣọ agbófinró ti ndla nípínlẹ delta lábẹ alàgbà wọn kọmáńdà yẹn halidu hamid ṣe sọ pé àwọn tún gbọ́ gbìyànjú láti rí pé àwọn ṣiṣẹ́ àwọn bíi iṣẹ́ akin pé ìwádìí dẹ̀ tún máa lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí bóyá àwọn ọ̀bà ìjẹ́ ẹ̀dá yìí bóyá wọ́n ṣe nǹkan kan fún wọn nínú òmìnir nínú wọ́n daily trust délé wà láàárọ̀ tó ní.
1: شيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا
2: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokan ta o ba lo assembly travels and tours limited bonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ati ile mimo holy land iwo ti o ba le ro ngba lati lo si hajj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won flight ticket ile itura to sumo aram pẹkipẹki tó fi ni lọ́kọ̀ balẹ̀ ó nígbà ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ àwọn ẹ̀bùn lọ́lọ́kọ̀ òjọ̀kọ ziara lọ síbi àwọn àmì àwọn àfáà tó dátọ́ ni wọ́n máa ṣe wá àti fún wa rí gbogbo ìgbà pábá ń bárí ẹ̀ ó ní àǹfààní san díẹ díẹ arch 2027 bákan náà ni ẹ̀dínwó discount wà tó bá tètè sanwó ó yẹ kàn sí iléeṣẹ́ assembly travels and tours limited ní suit 37 ìkẹjà plaza mobolaji bank anthony way ìkẹjà ìpínlẹ̀ èkó ẹ̀ló mida 080-23-03-24-96-70-88-85-23-41 assemblytravels.com lórí ìtàkùn àgbáyé assembly travels and tours limited your ultimate travel partner.
3: You are the sun of this day. Congratulations. Happy birthday to you.
4: Aṣọ ṣe jaṣọ lọ bẹ́ẹ̀ lèèyàn jẹ èèyàn lọ. A máa lọ nu ayé elédùà ló pin bẹ́ẹ̀. Ló fi já sí wípé káwá yóò dàbí káráyé gbé kágbélé ayé òdù bí ò sánà fí ẹ̀mí gígùn tẹ́dà fi ń lògbà. Eléyìí ló jẹ́ kí Honourable Chief Mrs. Fadékẹ́mi òtítọ́ láyé Vice Chairman Pápá Ìgànmọ́ LCDA máa dáwọ́ dùnú pẹ̀lú màmá ọlọ́lá jùlọ. Àánú mẹ̀kúnnù First Lady of Federal Republic of Nigeria Sẹ́nẹ̀mí Tinubu kú ayẹyẹ ọjọ́ bí wọn tún gbòde kan. Many happy returns, long life and prosperity. Honourable Fadékẹ́mi ló ní àìmọye àwọn tí ẹjọ́ ṣèwé tó ò sí lókè èpẹ̀ a ò fi yọ̀ wọ́n bí mọrírì elédùà ni ló fi yẹ kẹ́ ẹ jubilate celebrate iwájú gan lọ́pá àṣẹ́gun orílẹ̀-èdè nàìjíríà ò ní ròyìn iwájú lọ lábẹ́ ìṣàkóso ọmọ àbíbátùmọ́ gàjí. Happy birthday to you the first lady of federal republic of nigeria senator Olúfẹ́mi Tinubu olùkéde Honourable Chief Mrs. Fadékẹ́mi Òtítọ́láyé vice chairman Àpápá Ìgànmọ́ LCD.
5: Sharp sharp, make una give me my own cap now.
6: Olóyè ẹni jẹ bẹ́ẹ̀ ni.
5: Kí lè ń pín mọ́ra yín lọ́wọ́ tó le tó bẹ́ẹ̀? Na Honourable Moshood àti Ben Material. Kí wọ́n ló gbé fún yín tẹ́ ń du fìlà dupò ló mọ́ra yín lọ́wọ́?
6: Ọmọ olúwàbí èèyàn fẹ́ ṣe fún ni kí a tó ṣe tiẹ̀.
7: Honourable Moshood Káyọ̀dé. Tolú ilé tí wọ́n ti pè àánú bíi pure water ló ti jáde wá. Àìríṣẹ́ pé òṣèlú iṣẹ́ àánú àti ìdàgbàsókè ni. Honourable Moshood Káyọ̀dé àti Olú ti Lagos Island Federal Constituency 2 ọlọ́kọ̀-òjọ̀kan ìdàgbàsókè ìrọ̀rùn ìgbáyégbádùn ló ti mú wá fún wa láti ìlú Abuja. Bí a bá lè gbọ́ Honourable Moshood ayé láti ṣojú Lagos Island Federal Constituency 2 lẹ́ẹ̀kan sí i, a jẹ́ wípé ìgbé ọ̀run tó lé nìyẹn. No matter where you come from, the federal constituency where they live, do your business, sirili wẹ̀rẹ̀, and you no con get any problem. No say person wey dey represent you wella. Vote Honourable Moshood Akiolu, vote APC, knack your finger under broom. APC progress.
5: Ẹ dúró kí ìgbálẹ̀ mi àjọ lọ ni.
7: Olùkéde Alhaji Wahab Alade Akosile, former general manager Bond FM.
8: The New Experience newspaper, its 9th anniversary, on Thursday, September 24, 2026, the 5th edition of its annual lecture and awards. The event held at the Rock View Hotel, Apapa Lagos, at 11 a.m. prompt, with industry leaders, regulators, and investors expected in attendance. This year's lecture and awards is themed, Blue Economy in

0: ayẹyọdun meji ni po state chairman ẹgbẹ retail ni ko iṣẹ ọlọrun ọba laani alhaji comrade samsudeen ajala councilor pe ọdun meji po state chairman ẹgbẹ retail ni ko alhamdulillah monday 28 ni akase adua yo waye ni retail secretariat office akeson fun awọn ọmọ ẹgbẹ retail laago meje aro 7 a.m. dot pẹlu tọlọpọ jọkan special prayer fun awọn akọni ẹgbẹ retail to ti pada bi comrade adefowo pe ọlọrọde ati edafemi ajewole lọjọ o fi oruko olugbe adefowo pe ọlọrọde so oruko retail house at pẹlu pipin abu fun awọn iyawo awọn ọmọ ẹgbẹ retail to ti pa aago mẹwa aro ni wa si o mo roju latẹnu se ik la bit ẹgbẹ retail southwest leaders ni o mo wa ni kale lọjọ na labẹ leader alatilayo akibuefele ati retail southwest chairman comrade oluagbegbede chairman of the day honorable pastor cornelius ojelabi lagos pc chairman 2 years anniversary councillor in office iṣẹ ọlọrun operate super
1: fẹ́lá ní kẹ́ẹ̀kẹ́
2: tí a so la fẹ́
1: ibà òpin ní kẹ́ pléjọ
3: ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ́ á dásọ́rọ̀ ìjọ
2: dèrò nkẹ lẹ́nu ẹ̀ èmi ti sọ pánu ijó alẹ́ òní ẹ̀ dáyàn mọ́
1: ẹgbẹ̀lẹ́ o kí ló fa tó tó nù
3: bàbá ẹ̀yìn náà ti sọ pánu ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́
1: bàbá àgbà tẹ́nibẹ́gi lójú ṣe o mo lo egbòogi bàbá àgbàdúgbà mo sọ pánu
2: tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sì já gara báyìí àtẹ́lẹsẹ̀ tó wọ̀n mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewé ni kẹ́yìn máa tagé kẹ̀kẹ́ mario ọlọ́run gbà wá lọ́wọ́ ìsàn afinipamọ́ àwọn afiniṣẹ̀sìn ìdèmí ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà bàbá àgbà wà ní nọmba 2 Amoka Street Dele Ara bus stop off Abarajẹru Ikọtun Lagos State ìbánisọ̀rọ̀ wọn 0806821685 lẹ́ẹ̀kan sí 0806821689 dèrò nkẹ́ o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sínú.
4: Growing moments are filled with chances to be active and learn.
5: Did you see, Mom? I made such a big jump.
6: Quick, my boy. You get better with each game.
4: Choose LactoGrowth 4 to support your child's active growth. Lacto contains vitamins and minerals, nourishing your child's tummy for his active body and active mind.
5: I feel so strong.
4: Help support his growth. LactoGrowth 4. Grow active. Grow.
7: Yàrá kígan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó o gbádùn àgọ́ ara rẹ tó mú kó o máa pòye balùwẹ̀ ní àti tọ̀ bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí àmì àìlera prostate enlargement ìsétọ̀ ṣùgbọ́n ẹ má mi ara ọ̀kí prostate wà fún yín ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti kú bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí almost eight la gbé jáde pẹ̀lú ewé àti

0: onúwe ìròyìn tẹ̀síwájú bọ́dẹ̀ fẹ́ mi láwa náà yẹn sí ọdún náà rírì òfẹ́ sọ́wọ́n pọ̀ tó kárí ayé inú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí wọ́n ní bẹ́ni méjì bá ń tan lórí pápá bí ọbáṣọ́mi ẹnìkan yóò jámọ́ lọ́wọ́ ẹni bá jámọ́ rọ́ yóò máa ju yóò máa yọ ẹni tó bá fìdí rẹmi yóò máa pariwo pé òun ò ní gbà ni yẹ̀jẹ̀ mọ̀ pé inú àwọn àtìlú yóò tó wáyé láwọn ìpínlẹ̀ bíi mẹ́rin lórílẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú apc wọn sí ilé ìgbìmọ̀ asòfin ni wọ́n borí ní àwọn ibùjókòó mẹ́rin nígbà tí ẹgbẹ́ òṣèlú apm àwọn náà ni àwa náà wà nítòsí bí o àwọn náà mú kan bẹ́ẹ̀ yẹ̀jẹ̀ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú apc yìí òun náà ló ti ń borí yìí o lọ́dọ̀ ẹ̀ ń tọ́jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn ìrọ̀tádà tó ń gbórìn fún àjọ elétò ìbò fún bí wọ́n ṣe àkóso ètò ìdìbò náà wọ́n gbórìn fún àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò bẹ́ẹ̀ ni wọ́n sì ń sọ nímọ̀ pé ṣe rí ètò ìdìbò yìí kò ìbámu wáyé ṣùgbọ́n torí iṣẹ́ tamuga tí ẹgbẹ́ òṣèlú apc ń ṣe àti ìpolongo wọn káàkiri náà lọ jẹ́ kí ẹgbẹ́ òṣèlú apc kọ̀rọ̀ pọ́lá nínú ètò ìdìbò kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn náà gbórìn fún ìṣàkóso ètò ìdìbò àtúndì náà wípé ó lọ dáadáa wọ́n sì gbórìn fún àwọn tí wọ́n jẹ́wé olúborí ní ìpínlẹ̀ Bauchi apc àti apm la gbọ́ pé wọ́n ní wọ́n bára wọn pò ó dáadáa o ẹni tó jẹ́ pé ọjọ́ fa ọjọ́ tóra o ní ìpínlẹ̀ Gombe apc náà lọ jáwé olúborí ìpínlẹ̀ Kano apc jáwé olúborí ní ìpínlẹ̀ Delta apc náà lọ jáwé olúborí ṣùgbọ́n ní ìpínlẹ̀ Gombe yìí apm ní àníwò ní gbàsẹ̀ ní apm ló fi rọ́ pọ́nlá ìyẹn Allied People's Movement ẹ̀rọ̀gbọ́n ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí mẹ́rẹ̀.
1: kókó olú ìwéèrè náà ló ń tẹ̀ ẹ́ síwájú nínú ìwéèrè leadership tó jáde láàárọ̀ ti tòní.
0: ṣùgbọ́n ní ìpínlẹ̀ Gombe yìí apm ní àníwò ní gbàsẹ̀ ní apm ló fi rọ́ pọ́nlá Allied People's Movement ẹ̀rọ̀gbọ́n ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí mẹ́rẹ̀.
1: kókó olú ìwéèrè náà ló ń tẹ̀ ẹ́ síwájú nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní kò sí bára ẹ̀dà nínú òṣèlú bára ẹ̀ bá síbí náà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ó mọ̀ràn tó ń ṣẹlẹ̀ láàrin alàgbà rábì wakwaso àtẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ kano lásìkò tí a wáyé o jẹ́wọ́ ṣe ń sọdúnmọ̀ wọ́n ní ó ṣe é ṣe o kí àwọn yanjú dúkìá àti àwọ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kù tó ń bẹ láàrin wọn gẹ́gẹ́ tó jẹ́ kọmíṣánná ìròyìn àti ọ̀rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ ti kano alàgbà ìbẹ̀ wáyà bó ṣe ń sọ di mímọ̀ ó ní ó ṣe é ṣe o kí gómìnà ìpínlẹ̀ ti kano kí ó nawọ́ ìfẹ́ sí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ adarí àwọn ẹgbẹ́ kan táwọn mọ̀ sí kwakwasia movement yẹ́bí musa kwakwaso ó sọ̀rọ̀ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìpínlẹ̀ ti kano bákan náà ní alàgbà rabbi musa kwakwaso wọ́n ní ó ṣe é ṣe ípé ọmọ dáadáa ni abá yusuf lọ́dọ̀ mi ípé ayé òní torí pé inú ń bí òun kó mú ọmọ tó bí kó ju èrò bínú bàbá bá rọ̀ inú èrò ò lè rọ wọn níṣẹ́ rí abá yusuf ípé ó ṣe é ṣe o káwọn ọjọ́ tún ní nǹkan ṣe papọ̀ torí pé kò sí bára ẹni òṣèlú bára ẹ̀dà síbí ló wà wọn ní bí ọ̀rọ̀ bá wọ̀ láàrin àjèjì ó ṣe é ṣe kí wọ́n yanjú dúkù àti tẹ̀m̀bẹ̀lẹ̀kù tó ń bẹ láàrin wọn tàà gbàgbé alàgbà abá yusuf náà ni ó jẹ́ pé iye ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí rabiu musa kwakwaso òun náà ni wọ́n fi wo gómìnà ní abẹ́ òṣèlú nnpp kó tó di pé wọ́n lọ darapọ̀ mọ́ apc ní báyìí alàgbà rabiu musa kwakwaso àwọn ti jẹ́ òǹdíje fún ipò igbákejì ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ndc ṣé wàá fẹ́ ṣe ọlọ́run ló yẹ o wọ́n ló ṣe é ṣe o pé àwọn adisa ìjò káwọn mú ti èkó ẹmọdé láàrin gómìnà akabru yusuf àti ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí alàgbà rabiu musa kwakwaso.
0: gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú inú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ṣé bí wọ́n bá ń pẹgbẹ́ ẹni ẹ̀rù ọ̀run yẹn abani ni èyí yóò mọ̀ rí bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ awakùsà lónà ìtọ̀ ní ìpínlẹ̀ niger ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n padà sí ibi ibùba ìwakùsà wọn èyí tí wọ́n pè ní mmu ṣíṣì ṣàì tó ń bẹ ní ìlú mìíràn ní ìpínlẹ̀ niger wọ́n ní pẹ̀lú pé àwọn tí wọ́n jẹ́ àwọn aláàbò lù wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wakùsà ní ọ̀nà ìtọ́ ìtọ́ jẹ́ pé wọ́n lọ fi wọ́n pamọ́ sí wọ́n ní òkú lẹ́jà ta ni àwọn tí wọ́n jẹ́ àwọn wakùsà náà wọ́n ní padà

0: orílẹ̀-èdè United Kingdom lẹ́ni ọdún 87 ni àwọn èèyàn bí Senator Natasha níbi tí a tún ti rí gómìnà Nansarawa ìyẹn alàgbà Umaru Tanko Almakura àti gómìnà ti ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí alàgbà Yaya Bello gbogbo ṣèdárò lẹ́yìn ẹni retí olọ wọn ní tí a bá wò ó gómìnà kíkún tó pa wọn lójúdé wípé wọn gbìyànjú ní ìpínlẹ̀ Kogi láàrin ọdún 2003 sí ọdún 2012 pé àwọn náà fi ṣe àkóso ìpínlẹ̀ ọ̀hún wọn ní ikú ọ̀hún wípé ta ló jẹ́ fún àwọn olùgbé ìpínlẹ̀ Kogi o ní báyìí gómìnà Evans Ododo ti ìpínlẹ̀ Kogi wọn ti kéde ọjọ́ mẹ́ta gbáko ṣe ọ̀fọ̀ gómìnà Idris jẹ́ pé wọn kò wọ́n ní ẹni náà tó pé ẹni tó lawọ́ ni wípé wọ́n sì ṣe dáadáa fún àwọn olùgbé àágùn ìpínlẹ̀ Kogi nípa lílawọ́ sí wọn àti nípa ṣíṣe wọn ní iwájú tó dojú kọ kódà èyí tó fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀gágá lájẹ́ èèyàn tó fi mọ́ Senator Natasha Akpoti Idua tó náà ṣojú agbègbè Kogi bọ́ ṣe sọ nípa gómìnà Idris ìpínlẹ̀ Kogi tó yẹ pé wọ́n wọ kalẹ̀ sùn.
1: lójú ìwé kíní ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí ìròyìn lọ́jọ́lógún lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tó tóbi tó jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ní tí ohun tá à ń jẹ títa kì í tún náwó sí nǹkan míì ẹran tó hàn léyìn àti ìyọ́pọ̀ ẹ̀ka tó máa kọ̀wé sí panla. lórọ̀ nípa àbádòfètò ìṣúná owó ni ó ṣe kọ́ yẹ pé àbádòfètò ọdún 2026 ó ṣe ká má ṣe àmúlò rẹ̀ lọ́dún yìí kí nìdí rẹ̀ wọ́n lò fi ètò ìṣúná owó ọdún 2025 tá à ń lò bọ̀ àti ìparí ẹ̀ àti ìyá wọn ní ìgbéléwọ̀n ìgbéléke ìgbéléwọ̀n ara wọn náà ló máa ń láti ọdún 2024 wọ́n lè tún yí ọjọ́ ti ọdún 2024 àparí ẹ̀ ní 2020 ó lélura wọn ní àrélù ni ti ọdún 2025 ó tún wá lélu ọdún 2020 tá à bá parí ti 2025 wọ́n ní àlègúnlé ti ọdún 2026 bí ẹnìkan pé ó jẹ́ àgbà ọ̀jẹ̀ iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ nípa àbádòfin ètò ìṣúná owó eléyìí tí ó jẹ́ ti ìpapòrìwà nàìjíríà bí ṣe sọ nímọ̀ fún àwọn oníròyìn ó ní gbogbo kinní ìpele ìpele ló wà a kàn lè sọ pé tó bọ́yá àti ìparí àbádòfin ti ọdún 2024 kágùnlé 2025 àparí ẹ̀ kágùnlé 2026 ó nítorí díẹ̀ yìí ó ṣe ká má ṣe àmúlò àbádòfin ètò ìṣúná ọdún 2026 lọ́dún tá a wà yìí kó jẹ́ pé a tún ṣe ní àárín 2027 ẹ̀rọ gbọ́ ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí.
2: Your Nescafe is not just a drink, it's your vibe.

0: ọyọ ọyọ. Ẹ jẹ́ ń tẹra ọyìn. Ó máa ń ran ìyá lọ́wọ́ láti da gbogbo ìfẹ́ rẹ̀ sínú oúnjẹ tó dùn. Ó ṣara lóore, ó ṣe fún gbogbo ẹbí rẹ̀. Golden Terra Oil, kọ́ pure love. Ìlànà ìfọ́nrán
1: mi fẹ́ mọ circulation. A fi máa tẹ̀
2: aṣọ ṣe jaṣọ lọ bẹ́ẹ̀ lè yan jẹ èèyàn lọ a máa ju ọwà lọ́nu ayé elédùà ló pin bẹ́ẹ̀ ló fi já sí wípé káwálé ayé ò dàbí káláyé gbé kágbé ní ayé òdùn bí òsànà àáfíà ní gígùn tẹ́dà fi ń lògbà ní rọrùn eléyìí ló jẹ́ kí ọ̀nàrẹ́bù chief mrs fadékẹ́mi òtítọ́ láyé vice chairman àpápá ìgbìmọ̀ lcda máa dá wàdùnú pẹ̀lú màmá ọlọ́lá jùlọ aláàánú mẹ̀kúnnù first lady of federal republic of nigeria senator olúrẹ̀mí tinubu kú ayẹyẹ ọjọ́ bí wọn tún gbòde kan many happy returns long live and prosperity. Ọ̀nàrẹ́bù fadékẹ́mi ló ní àìmọye àwọn tẹ́ ẹ jọ ṣèwé tá ò sí lókè èpè a ò fi yọ̀ wọ́n àfi mọrírì elédùà ni ló fi yẹ kẹ́ ẹ jubilate celebrate ìtẹ̀síwájú gan-an lọ́pá àṣẹ́gun orílẹ̀-èdè nàìjíríà ò ní rẹ̀yìn ìwájú la ó máa lọ lábẹ́ ìṣàkóso ọmọ àbíbọ̀tùmọ́ gàjí happy birthday to you ma the first lady of federal republic of nigeria senator olúrẹ̀mí tinubu olùkéde ọ̀nàrẹ́bù chief mrs fadékẹ́mi òtítọ́láyé vice chairman àpápá ìgbìmọ̀ lcda.

0: àlàáfíà láàyè nínú ilé wa ó di dandan kí àlàáfíà wà ní àlàyé sílé adébàmọwọ láti ìdímù ẹ ṣe púpọ
1: alájà àkọbísà láti láti odò ẹran ìgbọndò anábíwa mohammed tala rẹ ga láti wí pé gbogbo ẹdá tó bá ti wà láyé àlàáfíà ni kí wọn máa lépa gbogbo tí wọn bá nílépa àlàáfíà bó ti wù kó rí wọn ní ìlú yóò gbogbo wa god save nigeria alájà bá sílé dà àkọbísà láti láti odò ẹran
0: Eranke lati Adejiyan Amukoko Lagos ki awon afa imam ma waasu se waasi ninu ijabi church won nipa alaafia Eko Kwara ati Gbomina koni Kwara ati Gbomina kankan na e ba ni Ogun oni baba mi won gbadura fun Eko Kwara to fi Gbomina se gbadura fun Kwara
2: se ko ti ko gbogbo Gbomina ko ayo yo kuro
0: won le yo yo le
2: yo na ah kan ba yo yo le kan da
1: Eka Monday FM Ogbeni Biodun ati Dr. Tunji Eko Ose Tutun atu wa lara o. Alaafia se pataki o se koko. E je ki a ma fi aye gba ara wa. Ki a ma je ki alaafia joba. Paapa julo lati inu ile ti a nge lati adugo ti ise wa. Ta ba si ke fe enikan to fe ma da to fe ma da alaafia adugo lati mo bi a se ma fa fun agbofiro. A je ore si se lati korodu.
0: A si Shakiru Olaku Olorogun Agege. Se ri gbogbo awon esi to ku won gbodo fi wajo awon onise ise o gbogbo awon esi to ku lo ye pe a ma se waasi waasu kakakiri sugbon awon elesin isese won ki n de lomi laamu ore ti won ba se fun yan e toro monde osun abi yan to wa bebe nkan lodo won lo ke yan darapo mo won awon ki n fipa mu yan se waasu eje ni kaluku ko fi wajo awon onise ise lati le gba alaafia laaye won ki je si Chief Shakiru Olakulorogun Agege.
1: Oyopẹ bi gẹ̀rẹ́ láti Lasamaja. Gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe tí a ò fẹ́ kí ẹnìkan bára wa ń bẹ̀ àgbòrò ni. Orúkọ rere ni ẹjẹ́ orúkọ rere ni ẹjẹ́ ká sá fún nǹkan tí ó bá kù díẹ̀ káàtó ká rí dájú pé à ń hùwà tó dáa tá a bá ti ń hùwà tó dáa sí ara wa àlàáfíà máa jọba.
0: Àṣewò alágbo láti Oromọ́là ìfẹ́ lọ́lọ́run ẹ̀sìn ọ̀fà ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè pàápàá lórí tó ń lọ lórí ayélujára láàrin àwọn ẹlẹ́sìn ó lè dá rúgúdù ó lè dá wàhálà sílẹ̀ eléyìí ṣe pàtàkì ó ṣe kókó àfáà ṣèwà alágbo láti Oromọ́là.
1: Ibrahim Antí Ọlábàmíjì Ọ̀tàrò Dorílẹ̀ Agege kú ètò Mr. Tunjí Ọlálékan pẹ̀lú Abiodun Fọlọ́ṣọ́ àgbéyẹ̀wò tòórọ̀ yìí nípa ọ̀rọ̀ àlàáfíà láàrin ara wa pàtàkì jù pẹ̀lú ìbẹ̀rẹ̀ Ọlọ́run ni kókó tí ìfẹ́ pẹ̀lú ìbẹ̀rẹ̀ Ọlọ́run bá ti wà láàrin wa àlàyé yóò jọba ìfẹ́ lokùnfà àlàáfíà o kí Ọlọ́run ṣàánú gbogbo wa ni o God bless you.
0: Imam Alaya àwọn olóṣèlú wa wọ́n fẹ́ ara wọn wọ́n máa ń pàdé wọn a sì máa bára wọn sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àwa aláṣèlú ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè ọ̀pọ̀lọpọ̀ wa ìjà tí ó kàn wá la máa ń dá sí kí òbí sì bá ọmọ wọn sọ̀rọ̀ láti má ṣe jẹ́ jàǹdùkú fún àwọn olóṣèlú.
1: Ọlálẹ́lẹ́ àgbẹ̀ ilé ọba ìlú ìlú Ọlọ́run nìkan ni alágbára tí ó le fún gbogbo wa ní àlàáfíà ní Nàìjíríà àti ní gbogbo àgbáńláyé God save okay, God save Nigeria.
0: La máa ń dá sí kí òbí sì bá ọmọ wọn sọ̀rọ̀ láti má ṣe jẹ́ jàǹdùkú fún àwọn olóṣèlú.
1: Ọlálẹ́lẹ́ àgbẹ̀ ilé ọba ìlú ìlérò Ọlọ́run nìkan ni alágbára tí ó le fún gbogbo wa ní àlàáfíà ní Nàìjíríà àti ní gbogbo àgbáńláyé God save okay, God save Nigeria.
0: Sheikh Ọláwálé Trímìsì Ṣéhùn jọ prayer warrior gbogbo mùsùlùmí òdodo ẹ̀sìn àlàáfíà là wà ń ṣe tí ẹ bá sì wò dáadáa anábíwa muhammad ó bá àwọn yahudi àti àwọn nasara gbé pọ̀ ní medina ó sì ṣe déédé àti dọ́gbandọ́gba láàrin gbogbo wọn àwọn olórí la máa bẹ o láti máa ṣe déédé àti dọ́gbandọ́gba láàrin gbogbo ẹ̀yà èdè àti gbogbo ẹ̀sìn ní orílẹ̀-èdè wa nàìjíríà sheikh ọláwálé trímìsì ṣéhùn jọ prayer warrior àwọn nasara gbé pọ̀ ní medina ó sì ṣe déédé àti dọ́gbandọ́gba láàrin gbogbo wọn àwọn olórí la máa bẹ o láti máa ṣe déédé àti dọ́gbandọ́gba gbogbo ẹ̀yà èdè àti gbogbo ẹ̀sìn ní orílẹ̀-èdè wa nàìjíríà sheikh ọláwálé trímìsì ṣéhùn jọ prayer warrior.
1: olóyè ìjẹ̀lú ìjọ ọ̀nà àbóòdòrò jp ọba ilẹ̀ tìlú ìjẹ̀dúró chairman lagos state balance forum kò sí nǹkan tó dàbí à ṣùgbọ́n ká ní àlàáfíà ó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ olórí o tí olórí ìlú bá jẹ́ ẹni tó ní àlàáfíà tí ò fẹ́ jàgídíjàgan ó ní láti bá àwọn tí wọ́n jẹ́ àwọn aráàlú rẹ̀ sọ̀rọ̀ bí àpẹẹrẹ ẹni bá dé ìjọ mọ̀ pé àlàáfíà làwa fi ń gbáyé ń bẹ̀ wọn àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àti àwọn tí wọn kì í ṣe ọmọ nílùú gbogbo apáta là ń gbé pẹ̀lú àlàáfíà tí ìlọsíwájú sì ń bá wa eléyìí tó kìkì ọlọ́run ọba kọba wa ṣe God save Nigeria olóyè ìjẹ̀lú ìjọ ọ̀nà àbóòdòrò jp ọba ilẹ̀ tìlú ìjẹ̀dùdù Lagos state balance forum.
0: São Bernard Sá Kétépe Aláṣọ Lankẹ street ṣe rí láàrin àwọn ẹlẹ́sìn wọ́n gbọ́dọ̀ àlàáfíà láàyè o àwọn ẹlẹ́sìn tó kù wọ́n gbọ́dọ̀ gba àlàáfíà láàyè pé tá a bá wo ẹ̀sìn ṣẹṣẹ́ nìkan náà ló ń polongo àlàáfíà jù ó ṣe tàn káàkiri gbogbo àgbáláyé wọn ò jẹ gàba lórí ẹnikẹ́ni.

0: yàrá ìjà gbogbo la fẹ́ ni díye rẹ̀ bá sí ìjà kadì ní fún ọmọ ológo jacob fi orújà orúkọ rẹ̀ yípadà israeli orúkọ ńlá àkọ́kọ́ ti ẹ̀rẹ̀ máa bọ̀ lágége stadium lẹ́kọ̀ọ́ àkànṣe àdúrà ọ̀rú fún gbogbo ayé ìwọ ò ṣe nǹkan rẹ rí ọmọ ológo ti ń ṣẹrú orí adé ti ń ṣàgbé náà irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kò lè bọ́ pátápátá lọ́wọ́ ẹ̀sùn òru ìjà làkórí ẹ̀ wòlíì ẹsùbóyò ládèjì general evangelist CSC Nigeria ló fa sí lọ sí ayọ̀ ìrá sí gbogbo ayé ọmọ ológo má jẹ́ kí ohunkóhunkó lọ́wọ́ Thursday October 1st mọ́jú Friday ìṣọ́ọ̀rù alágbèrò mẹ́wàá alẹ́ Agege Stadium Lẹ́kọ̀ọ́ K Wonder lolórí ẹ̀mí fún 08033932654 gbogbo ènìyàn abẹ́lọ́wọ́ èṣù lórúkọ Jésù.
1: Engineer Femi Owolabi JP àti aya wọn Dr. Mrs. Abosede Owolabi P tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Fembosco Engineering Limited ni wọ́n ṣe ìpolongo yìí.

0: relief from malaria. Komal on, malaria gone. Symptoms persist after 3 days. Consult doctor.
1: Yàwọn ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ̀. Ìdáàbò bo àmúlò dátà rẹ̀ wà lórí àpò rẹ̀. Yọ àwọn àpò tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àpò wọ̀nyí ló ní Data Safer Mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn àpò tí o mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.nd.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: With Glow Cafe, we don't have to settle because your glow life should be easier. Recharge data, manage your account, get support. Ask Gloria, the assistant, all in one app. New users can get up to 100 gigs free. Get 10% more data with every purchase. Get 100% data with every recharge. And unlock app-exclusive special bundles.
3: We never
2: for complicated. For missing out on value. Glow Cafe. More ease, more control, more rewards. And we have not come this to settle for less. Scan and download the new powered Glow Cafe app on your app store now.
4: Approach super.
5: Ọ̀gá wa Aliyaji Samsudeen Ajala Kausara tó ọdún méjì lórí ẹgbẹ́ Rídẹ̀dìgbò abáyí dúpẹ́ fún iṣẹ́ takuntakun àti àwọn ohun mèremèpèsè lásìkò Kausara. Àwọn ọmọ ẹgbẹ́ Road ń gba owó ìrónì ní agbára ọkọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ ìrántí àwọn àgbààgbà ẹgbẹ́ tó ti papòdà. Mr. kò ṣẹlẹ̀ rí le 28th of September ní Lala Olu ní Return State Office Akẹ́tàn pẹ̀lú àwọn ìlọ́lọ́kọ̀ òjọ̀kan àdúrà fún àwọn ọmọ ẹgbẹ́ Return, empowerment fún àwọn driver lẹ́gbẹ́ Return, ètò ìrànlọ́wọ́ pilot fún àwọn ìyàwó ọmọ ẹgbẹ́ tí wọ́n ti papòdà. Bẹ́ẹ̀ni tún sọ orúkọ Return Office Akẹ́tàn lórúkọ olóògbé Kọ́miládé Fowópẹ́ Ọlọ́rọ̀ eléyìí ga o ìdí rèé tí àwọn ọmọ ẹgbẹ́ Riden Amúwo Zone láti orí Bọ́lánlé Adédèjì Zonal Chairman Amúwo Zone 1 Kọ́mrẹ́ Ọmọnì Zonal Chairman Amúwo Zone 2 Aliyaji Said Adeleke AK Principal Zonal Chairman Amúwo Zone 3 Aliyaji Ogungbadé Ọlábọ̀dé AKA Ẹnu Ọyọ̀ Cellular Zonal Chairman Amúwo 4 Aliyaji Nuruddin Ọlámọ́dá Zonal Chairman Amúwo 5 ni wọ́n sọ Kausara Okájú ẹ̀ Upro Super.

0: Band FM.
1: Bó bá jẹ́ ọkọ̀ tó ń lo wọ̀ lọ́sẹ̀ yìí, ìyẹn ọkọ̀ òfurufú mo gbà ládùúrà kò ní já. Bó bá jẹ́ pé ọkọ̀ ojú irin reluwé ló bá wọ̀, ọkọ̀ rẹ̀ ò ní yẹ̀bá torí pé rí ìjàmbá ọkọ̀. Ṣé mọ̀ ó lè jẹ́ ọkọ̀ àǹfààní wọ́n máa gùn tàbí ló máa wà tàbí ni wọ́n fi gbé ọ. Báà jẹ́ èyí tó ń gbé poyè, báà jẹ́ èyí tó ń gbé ẹrù. Irú ọkọ̀ àyóhùn tó bá wà àbí tó bá pàdé ẹ níjọ níjàmbá lọ́sẹ̀ yìí. Irú ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ akérò ohun ìwọ́n wá fẹ́ wọ̀ lọ síbì kan. Lọ́sẹ̀ yìí ìjàmbá ó kéré, ìjàmbá ó pọ̀, kò ní jẹ́ pin rẹ o. Mo ní nínú ọ̀sẹ̀ tá a wà yìí, gbogbo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pátá aládàáni ni o, èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ ni o. Tá a mọ̀ sí GPV àtàwọn kéékèèké ohun tá a mọ̀ sí Salonka. Títí kan ọkọ̀ akérò kórópè kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta lùkùkù ọ̀kadà. Kódà ẹni bá gun kẹ̀kẹ́, àfìyàjò wa lọ́lọ́wọ́ ọba lọ́wọ́ lọ́sẹ̀ yìí. A lè rí ìbíbí ìpín wa o, ìbànújẹ́ ò ní jẹ́ ìpín wa, ìjàmbá ò ní já o. A ní rógun ẹ̀jẹ̀, apá ẹ ti dá ẹsẹ̀ ẹ ti kọ́, orí ẹ ti fún ẹwọ́ ìfún ẹ̀ níta. Kò ní jẹ́ ìpín kankan nínú. Mi mà tí ì rí lórí Facebook, Mr. Pilot máa fi Facebook bọ́ 929 Live láàárọ̀ ọjọ́ ajé Monday. Jẹ́ kí n máa rí àwòrán ibi ẹ bá wà. A ti fẹ́ kọ́lu ètò láwọn ọjọ́ ajé Monday ọjọ́ kọkànlélógún oṣù kan. Ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Aago méje ti ogójì ìṣẹ́jú gérége. Ó ku aago ìṣẹ́jú kí aago mẹ́jọ lù 7:40 AM. Mà káàárọ̀ ọjọ́ ajé Monday tòní. Èkó gbàgbàkúgbà, Oshodi gbàgbàkúgbà, Mushi gbàgbàkúgbà, Ládípọ̀ Ṣógúnlé Aláṣẹ àwọn gbàgbàkúgbà, Ìkẹjà ọgbà gbàgbàkúgbà, Òdòdúbẹ́gà gbàgbàkúgbà. Bẹ́ẹ̀ ni wọ́n gbàgbàkúgbà, àwọn tíkẹ́ẹ̀tì alápẹ̀rẹ̀ lọ sí gbogbo owódé. Ìkòròdú làwọn gbàgbàkúgbà sẹ́, Ṣómọ́ làwọn gbàgbàkúgbà. Àwọn ará Abádé yóò gbàgbàkúgbà o, Ẹjọ́ gbàgbàkúgbà. Ìkìlẹ̀ rí mi ò gbọ́. Bẹ́ẹ̀ ni ojú ẹlẹ́gbà ò lè gbàgbàkúgbà. Láyé láyé wọn ìgbà. Gbogbo Èkó ògbómọ̀tà ẹ lọ wo èrò ńbẹ̀ láàárọ̀ ọjọ́ ajé Monday. Wọ́n ò gbàgbàkúgbà gbogbo ẹ̀yìn ẹ̀yọ̀ Ọbágun Tom Jones. Wọ́n ò gbàgbàkúgbà. Ọbalẹ́ndé èrò Ìkòyé èrò Victoria Land èrò lọ sí gbogbo ọ̀nà ìgbàdé Lẹ́kí Ajá Victoria Land lẹ́ẹ̀kanṣe. A gbàgbàkúgbà sẹ́. Ẹwà àwọn ará CMS atọ́kùnrin àtobìnrin. Ní gbogbo a ti jáde láàárọ̀ tòní, ẹ wá wèrò kí àlọ́pàájà ẹgbẹ́ dá. Lọ sí gbogbo ọ̀nà ẹ̀pẹ́ ní ògbàdé Lẹ́kí Ajá Victoria Land lẹ́ẹ̀kanṣe. Àgbàkúgbàṣẹ́. Ẹwà àwọn ará CMS atọ́kùnrin àtọ́. Ní gbogbo a ti jáde láàárọ̀ tòní, ẹ wá wèrò ní àlọ́pàájà ẹgbẹ́ dá. Pleṣọ Ilé-Epo. Gbogbo àwọn ará abúlé gbogbo Tollgate Sango. Ṣé ìjàmbá ọkọ̀ kọ̀ǹtẹ́nà tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni ó wá jẹ́ kí wọ́n gbàgbàkúgbà ni? Àwọn ará gẹ́gẹ́ ní rárá àwọn òògùn. Ó ṣàárọ̀ Monday owó gbogbo wá wá o. Àfẹ́hùn Kérésì ara sọdún àti ìsanwó iléèwé ọmọ tó túmọ̀ aláàlè gbàgbàkúgbà. Àárọ̀ ọjọ́ ajé Monday gbogbo ẹni wọ ọkọ̀ orí omi pátápátá. Ọkọ̀ orí omi ọkọ̀ kẹnú àti ṣíìpù lẹwọ̀ lágbọ́ ọlọ́run. Ọkọ̀ yóò ní dànù omi bẹ́ẹ̀ ní rí jàmbá ọkọ̀. A wá ṣe àlẹ́ sọ o. Ìwọ làwọ̀ kọ́kọ́ nú ẹ̀ kó jẹ́ pé ṣe ìwọ̀ ń fìyẹ́ fò. Ẹ ṣe pé kí wọn náà máa. Ẹ̀yin ará ilé da àdúrà láti fún ẹni bẹ́ẹ̀ tó bá ń fò lórí òfurufú láì wọkọ̀ òfurufú. Inú ẹni bẹ́ẹ̀ ń lo ìyẹ́ òfin fò. Ṣé ó jábọ́ ni àbí kó má jábọ́? Ẹ yànjú yẹn fúnra yín. Mo kan Mr. Pilot mọ́. Ẹ káàbọ̀ sórí ètò gọ́nà ṣe pẹ̀lọmọyàn Adé Olúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot. Mo rí ohun tí ìgbà Adébáyọ̀ tàbí tí wọ́n tẹ̀ jáde nípa àwọn ọmọ tí wọ́n máa rẹ ẹlẹ́sẹ̀ méjì tí ò lára tí ò ní táyà àbí ká pé ní táyà ròndóròndó tá a máa ń pè ní skate roller tí wọ́n máa ń rọ̀ mọ́ ọkọ̀ wọ́n máa ń wọ̀ wọ́n fi bàtà èmi ń bẹ́ máa ń yí kóródókóródó báyìí tí wọ́n á dúró lórí ẹ̀ àmọ́ tí wọ́n wọ̀ bí bàtà yẹn last man ti fẹ́ fi òfin dé láti ministry of transportation bolẹ̀ wà ìjọba ìpínlẹ̀ èkó látijọ́ yìí àmọ́ kì í sọ̀rọ̀ ẹ̀nì ẹ̀nì Tomiland Bridge ọ̀nà ọkọ̀rọ̀dù ẹjẹ́ ń bẹ̀rẹ̀ ètò kó tó ní pé mo bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpínlẹ̀ lọ́tún torí sọ̀rọ̀ àkẹ́lẹ́kọ̀ọ́ yà bọ́lá ilé ìkẹta Tomiland Bridge kò níra jù.

gbogbo olóyè onífìlà funfun gbogbo olóyè àpọnlé tá mọ sí honorary chiefs ní abẹ bàbá wa ẹsìn para majesty aláìlúwa àrèmú babatunde oṣùọlálẹ akíolú olóyè kúrò ọfẹ kò wà lọwọ of lagos a ni wọn panupọ kí ọmọ lówó èkó aya ọmọ olówó èkó obìnrin àkọkọ gbogbo orílẹ̀-èdè nàìjíríà yeye o her excellency senator olúrẹmi tinubu con for republic of nigeria fún ti ọjọ́ ọ̀bí wọn ò ní aláìlúwà ẹsìn para majesty ọba rínú àrèmú babatunde oṣùọlálẹ akíolú wọn ní àwọn wúre fún yín o senator is her excellency senator olúrẹmi tinubu con pé aṣọdúnmọdún aṣoṣù mọṣù o aṣọdún eléyìí ẹ ó ṣẹmí o tọkọ tọmọ wọn làwọn yọ fún yín àwọn sì yọ fúnra wọn bákan náà ẹni tó ń kí ní ìfẹ́ràn majesty aláìlúwa ọba rínú àrèmú babatunde oṣùọlálẹ akíolú olóyè ọfẹ kò olóyè kò bá fà gbogbo olórí aláìlúwa gbogbo ọmọọba lọkùnrin àti lóbìnrin gbogbo olóyè onífìlà funfun àti gbogbo honorary chiefs lábẹ́ aláìlúwa his ìfẹ́ràn majesty ọba rínú àrèmú oṣùọlálẹ akíolú alhaji mustapha adiolariwaju adekunle tasego state chairman nurtw wọ́n ní àwọn fi àsìkò yìí kí màmá àwọn senator olúrẹmi tinubu con fún ọjọ́ ọ̀bí wọn ò ní wọ́n ní wọ́n ṣe ọ̀hún láyé o wọ́n láwọn yọ̀ fún wọn àwọn sì yọ̀ fúnra wọn bákan náà onímọ̀ bíi usechukwu daniel obinna tó bá mọ̀ sí use ó popular dáadáa bí ìṣáná ẹlẹ́ta bí owó ni ó ṣe popular use ní roundabout yam ọmọ bàbá akérékòrò ni ìyẹn bàbá area commander wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ó ní kí n báwọn kí ọ̀gá àwọn bàbá àwọn area commander jẹ́ akérékòrò use ní roundabout yam pàjá wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹni adéyẹmí adésanya àmọ́ pè ní mr news ó sún òyìnbó kú ó dé happy birthday to you adéyẹmí adésanya ìgbà ọdún ọdún kan ní o mi ò ní sọ púpọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin eléyìí nítorí ọjọ́ ti lọ alàgbé eskaya tó wa ọkọ̀ tanka tó gbiná tó ọkọ̀ yẹn pẹ̀lú iná lórí ẹ̀ débi pé ó wà débi pé ó lápẹrẹ ó wá já orí ẹ̀ kúrò lára ẹ̀ ó wà kó má bàa jó ilé epo kó má dẹ̀ bá tàwọn èèyàn jẹ́ gàgbà fún pétérì nù pẹ́ǹ comrade alhaji sheikh saheed ọmọdọ́láwọn àgbà mobi wọn ti ràn mí sí alàgbé eskaya pé ó ti fetàn balẹ̀ irú ilé kọjá bẹ́ẹ̀ á pàdé lórí ètò lọ́la lágbọ́ láti fàdọ̀rọ̀ lórí àgbọ̀nlá ìkìlọ́lọ́ tó dáwọ̀ sáwọ́ dáwọ̀ mọ́.

0: agbára ìbò otukun fún sínétọ̀ ọlámilekọ adéọlá yá inú ètò ìdìbò sípò gómìnà ètò ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ alága ẹgbẹ́ òṣèlú pdp tẹ́lẹ̀ rí ògúnrere sọ di mímọ́ wípé ayé wa ò ní bàjẹ́ pdp ti bàjẹ́ ó ti jòdò ló jẹ́ kí àwọn kò lọ́ndà àbúrẹ́là èyí tó ti ya yànnàyànnà ọ̀mbẹ́lá tán ní tó pc ìdíre ó táwọn ṣe kó nu ẹgbẹ́ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ apc ọ̀rọ̀ náà pọ̀ ẹ̀ka nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀
1: tó yẹ. kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láti lè ṣe bond fm 2.9 bí èrò ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè wa nàìjíríà bí kásẹ̀ kan sókè tẹ́ẹ̀kan tó kù nílẹ̀ tó tún mì lògbólògbó àwọn elétò ààbò ní orílẹ̀-èdè wa nàìjíríà àpá ni o àwọn jagunjagun ni o àwọn tí wọ́n tún fa àjọ jagunjagun ìyẹn paramilitary àti gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo wọn mà ni wọ́n ti parapọ̀ o tí wọ́n sì ti ń sọ pé ní báyìí ètò ààbò tó lóòrìn àwọn ó bẹ̀rẹ̀ sí ní taari ẹ̀ síta o àwọn iléèwé àwọn ibi tí wọ́n ti ń jọ́sìn àwọn àgọ́ ìpàgọ́ àwọn agùnbánirọ̀ àtàwọn ibòmíì tó jẹ́ pé èrò máa ń pọ̀ sí àwọn ọjà àwọn bíi ọjà ìgbàlódé supermarket wọn ni gbogbo bíbá náà ló jẹ́ pé àwọn ó bẹ̀rẹ̀ sí ní taari àwọn àjọ alọ́sì o láti dáàbò bò wọ́n wọ́n sọ pé ìjẹ́ kí ló ṣẹlẹ̀ kí wọ́n tó gbé irú ìgbésẹ̀ yìí wọ́n sọ di mímọ̀ pé láìpẹ́ yìí òun náà ni àwọn àjọ ọlọ́pàá ni wọ́n taari ẹ̀ síta o ìpé àwọn ọ̀dàyérú àwọn bandits àwọn tẹ́rọ́rìstì láìgbàgbé àwọn ajínigbé wọn ni gbogbo wọn rapọ̀ o láti rí i pé wọ́n fẹ́ máa kọlu àwọn èèyàn ní àwọn ibi tí a fètè pè yìí bíi àwọn iléèwé bíi ibi tí wọ́n ti ń jọ́sìn àwọn ọjà àwọn ọmọ ìgbàlódé wípé gbogbo bẹ̀ òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi kọlu àwọn èèyàn o tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ó lu jáde sáwà lọ́wọ́ bá àwọn ọlọ́pàá bí wọ́n ṣe fi ọ̀rọ̀ jáde sí gbogbo ẹ̀ka olówà ní orílẹ̀-èdè wa nàìjíríà ni pé kí gbogbo wọn kí wọ́n wà ní ojú láti ṣọ́lẹ̀ o nítorí pé àwọn ọba ayéjẹ́ lu gọ́gọ́ wọ̀lú yìí wọ́n ti ń gbéṣẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn èèyàn ní àwọn tí àwọn èèyàn bá pọ̀ sí o wọn ní báyìí àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọlọ́pàá láìgbàgbé àwọn jagunjagun àti gbogbo àwọn tó yẹ pé ẹ̀ṣọ́ aláàbò ni wọn ní orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọn ti ń ta àwọn ọmọ wọn jáde o ìpè kí gbogbo àwọn òṣìṣẹ́ wọn kí wọ́n máa lọ sí àwọn iléèwé ó jẹ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni o ó jẹ́ girama ifásitì wọn ni kí wọ́n máa lọ síbẹ̀ kódà àwọn tí wọ́n lọ sí àwọn ibi tí wọ́n jọ́sìn bíi mọ́ṣáláṣí lọ́jọ́ jímọ̀ bí àwọn ṣọ́ọ̀ṣì lọ́jọ́ sunday ó pàgọ́ àwọn agùnbánirọ̀ táwọn agùnbánirọ̀ tí wọ́n kún bẹ̀ fọ́fọ́fọ́ wọn wọ́n máa lọ bẹ̀ o wọ́n láwọn ọjà àwọn ibi tó ṣeé ṣe káwọn èèyàn ṣáàpọ̀ sí wọ́n ti ní kí wọ́n máa lọ bẹ̀ kí wọ́n máa lọ ṣì wà ní ojú lálákàn fi ń ṣọlẹ̀ o bákan náà ni àjọ ọlọ́pàá tún sọ di mímọ̀ pé ẹ fi ìhà kún bẹ̀ fọ́fọ́fọ́ wọn ni kí wọ́n máa lọ bẹ̀ o wọ́n láwọn ọjà àwọn ibi tó ṣeé ṣe káwọn èèyàn ṣáàpọ̀ sí wọ́n ti ní kí wọ́n máa lọ bẹ̀ kí wọ́n máa lọ ṣì wà ní ojú lálákàn fi ń ṣọlẹ̀ o bákan náà ni àjọ ọlọ́pàá tún

0829 tabi 080 93 96 84 31 80 41 kódà kó ṣe lẹ́ẹ̀mejì two sittings wọ́n máa bọ̀ ní right path professionals ó máa gbà ní ọdún méjì àbọ̀ dípò ọdún kan àbọ̀ tó máa gbà nípa accountant wọ́n á kọ́ ẹ láti ilẹ̀ pẹ̀pẹ̀ wọ́n á ṣe àwọn stages nípele ẹ̀ di chartered accountant tó o bá di chartered accountant bóyá ọmọ ọdún mẹ́tàdínlógún torí àwọn èèyàn 16 years 17 years 18 years wọ́n ti máa ń ṣàtà lọ́dọ̀ wọn 20 ilé ṣàtà àgàrà rẹpẹtẹ tó jáde ní right path professionals wọ́n wá rọ̀ wọ́n pé kò tí burú jù fún ẹgbẹ̀ lọ́dún orí ẹ láti lọ gba jáàbù kó kàwé síwájú sí ẹ kì í ṣe accountant tí ẹ ṣe course ní ilé ìwé gíga ẹ̀yin náà lè wá chartered accountant pẹ̀lú pàápàá jùlọ tó bá jẹ́ course tó súnmọ́ accounting wow to become a chartered accountant kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí rárá torí wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ètò ìṣirò what is accounting ṣe ni pé elementary level pẹpẹ ni wọn ti bẹrẹ pẹlú yín tó túmọ sí pé ibi pẹlẹbẹ báyìí láti mọlẹ jẹkọ ọwọ tó bá dilẹ lè ṣùn jálò ẹyin òbí àtàlágbàtọ ẹ mọ jẹkọ ọmọ yóò mọ rìnrìn káàkiri ẹ jẹ kó wá sí right path professionals kó wá apply láti chartered accountant kí ẹ rí kété tó bá ti di ọdún kan àbọ tó ṣe a máa fún ní ìwé ẹrí kan certificate AAT ìyẹn lásán ó máa fún ní àǹfààní láti lọ bẹrẹ ní 200 level iléèwé gíga tó bá wọn 200 level ní ẹni university of his or her choice ẹyin òbí àti alágbàtọ kí lẹ wá dúró dé àsìkò tí ọpọlọ àwọn ọmọ ìgbéwé rèé ẹbí ọlọrun ẹ má jẹ kí wọn jókòó kalẹ lọgọ báyìí ẹ jẹ kí wọn máa bọ ní right path professionals number 14 Owe Street ilé ẹta ó wà nítòsí WAEC headquarters ní Yaba ó súnmọ BRT terminal tó wà ní Fadé yìí yẹn ẹ lè pè 081-455-60-729 081-455-0729 tàbí 080-93-96-84-31 Path Professionals jẹ́ ká sọ ẹ́ di chartered accountant àtẹ̀yàn fi àkàrà jẹ́kọ̀ọ́ ní lọ́dọ̀ tiwa.

mo ki gbogbo eyin olukire ti n gbọ koko yi Adewale omo ba ni oruko mi saju eko number yi sile 08063422699 le ko si 08063422699 a o ni wa ya so ṣùgbọ́n kí a má ba wa ya so tàbí wọnú ogun afakoko ilé iṣẹ́ Pips Arcade Forex Academy ni wọ́n mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò ẹ̀ àti òṣì Pips Arcade Forex Academy jẹ́ iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní lápawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu Pips Arcade Forex Academy kí ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ ògbó owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ní wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye gbà fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ mi tí ò pa wọlé fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé kò sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Arcade Forex Academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ bí ó ti ṣe máa pa owó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ó náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o ṣòdi ire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni ìrà máa sọ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò ló fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbóyó nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpẹ́ ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíì sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa dín tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí kò ní ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sí gbòòrò àwọn tó nílò rẹ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà abala tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún un bí iṣẹ́ rẹ kò bá sí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè bàmú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisíká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó tí ìrọ̀rùn yóò sì débá ìwọ náà dropshipping business e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet ló lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú answer tó wà lọ́wọ́ rẹ yẹn bí okòwò ajìn ilákì kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní

0: ilé Èkó tó jẹ́ wípé lórí forex trading ni. Níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ PIMS Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì bọ́ nínú ogun àìní, kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ nínú ipò tí o wà yìí. Níbi ìdánilẹ́kọ̀ọ́ ni a ti máa kọ́ yín bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn, bí ẹ ti ṣe lè ṣe káàkátà lórí íńtánẹ́ẹ̀tì yín, kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o. Oníṣẹ́ ọwọ́ bí ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíríkìlà, bíríkì, fọganáísà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n ó máa ṣòwò, wọ́n ó máa ta èrè oko tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lẹ máa lo. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá. Sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí, a kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé, ó ti gbówó tabua nìyẹn o. PIMS Arcade Forex Academy kì í ṣe Yahoo, nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí internet ni jìbìtì. Bí òkú ẹni bá dà lójú, àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o, ẹjẹ́ àjọ pàdé ńbẹ̀.
0: Àgbo mọ́kànlá àárọ̀, iléeṣẹ́ PIMS Arcade Forex Academy yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o, ẹjẹ́ àjọ pàdé ńbẹ̀ ní PIMS Arcade Forex Academy. Ìlú náà máa wúbẹ̀.
0: Láàgbo mọ́kànlá àárọ̀ 73 Allen Avenue Ikeja ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó, aago mọ́kànlá àárọ̀ gẹ́gẹ́ ló sì máa bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn ní ìlánilẹ́kọ̀ọ́ wà fún o, yálà o ní iṣẹ́ mìíràn tàbí o kò ní, ìyàwó baálé ilé, ọmọ ilé ìwé, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, ọkọ obìnrin, àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wá iṣẹ́, má túmọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o, ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti kọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o, ní àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀, ẹ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o, ẹjẹ́ àjọ pàdé ńbẹ̀.
0: Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú, o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́ láti wá gba àyè sílẹ̀. Ìwọ náà tẹ yes sórí yìí, yes ni kò send yes, send nọ́mbà yìí 08063422699, lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí, a ó fi ọ̀nà hàn ọ́, kódà wà á tilé pẹ̀lú ìdá 30% yẹn 30% owó tó máa nílò láti bẹ̀rẹ̀ okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni, ìdánilẹ́kọ̀ọ́ ẹ tí wà á tún rí ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni PIMS Arcade Forex Academy ni wọ́n gbé wá ní 73 Allen Avenue Ikeja ní ìpínlẹ̀ Èkó. Bí o bá fẹ́ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n náà fẹ́ kúrò nínú kòsíkòsí, send yes látòrí fóònù ẹ, text message yes sórí nọ́mbà yìí 08063422699, lẹ́ẹ̀kan sí 08063422699. Oríire kì í débá láti tẹrẹ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Lákòótán ara PIMS Arcade Forex, àwọn ni wọ́n kórè wọ̀lú tí wọ́n ní kákò nípò iṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdánkátà fún wa náà nígboro. Ìwọ náà darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o, ẹ jẹ́ níbẹ̀.
0: Láàgbo mọ́kànlá àárọ̀.
2: Ẹ̀jẹ̀ ń tún fún ẹ ní nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí, kó má bàa di wípé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Ilẹ̀ máa pè sí ẹ sẹ́ǹdì yẹ́ẹ̀s sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan, bẹ́ẹ̀ bá ti sẹ́ǹdì yẹ́ẹ̀s sí lọ́gán báyìí ni ó dà yín. Nọ́mbà náà rèé o 08063422699 08063422699. Bí o àjókòó tó o bá gbìyànjú, ìwọ náà ó rí i pé ọ̀nà fún ẹ. Bó o bá ti sùn, o máa sún síwájú ni, ṣùgbọ́n tó o bá ti sùn, ẹ̀tẹ̀rẹ̀ nìyẹn.
1: Èmi náà máa wà ńbẹ̀ nítorí pé àjọ máa ṣoríire. Ọdún yìí á sàn wá o, bẹ́ẹ̀ ọdún tó bọ̀ náà kò ní jẹ́ ìwọ fún gbogbo wa. Ọjọ́ Wednesday lágbára Ọlọ́run.

0: 2, 3 o'clock.
1: Defending champion.
2: Daba we will retain champion. Ibodi man you are 12. On lo le die die.
0: Yes wa. Tell him
2: wa.
0: No get tell him just
2: wa. Tell him just wa.
0: You are now. 7 points in my
2: 7 points.
0: Chelsea ni my 5 points. So you are going.
2: You are going.
0: Sister,
2: what are you doing? Sister, what are you
0: doing?
3: Alára wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn èrè tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ Tradi Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́dọ̀dẹ́ tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára ìgbòkè bẹ́ẹ̀ ni bíànsì tí òkìkí rẹ̀ ń kàgẹ̀yẹ̀ kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń ta ní bí ẹni fi àtàpàrà. Nǹkan tó ń rìn tàbí bu ni jẹ́ káàkiri ara pajápajá tó ń lọ tàbí lẹ́sẹ̀. Bí àti rìn bá di wàhálà, bíànsì capsule náà ẹ̀fúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè. Àti àìrọrùn sùn déédé tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. BNC capsule ni egbògi tó yàn lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìí. Ó wà ní àwọn pharmacy àti kẹ́mìrò yìí. Ọ̀rẹ́ mi, wọ́n lé nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjà fara lè wò.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó kú rírì kú tàìtàì.
3: Gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ ìbí ṣe dára tó ni BNC capsule. Yóò mú òkè dé bá ara tó ń tani, ara tó ń iṣan ara tó ti rẹ̀ ají pépé. Arúgbó àtàkébé pajápajá wá gbígbà. Nǹkan tó ń jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àwọn NAFDAC sì fọwọ́ sí. Iye Tìmẹ́tayọ Tradi Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy yín, ẹ pé 081-033-69434. Bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ̀ o. Ìgbògi míì ni Mọ́fífù tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ bí egungun bá ń sán ni tàbí roni, ìbàdí tó ń fani so, àìlèrìn dáadáa tàbí oríkè ara tó ń roni. Mọ́fífù capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: A gbé ọfọ pàyájọ́ àlọ́. Abiru kí tiẹ̀ ní gan. Ẹni wù kó wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni mo.
3: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló àyín dà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
4: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ máa ń sán mi. Ìṣòro ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń ìgbà tẹ̀mí. Ìlérí ògbó náà kan ṣe kejì mọ́.
3: Àárẹ̀ ara ni ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Mọ́fífù. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ Mọ́fífù capsule kẹ́ ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradi Nigeria Limited ló ń ṣe Mọ́fífù capsule jáde láti mú pharmacy tó súnmọ́ ìpè 081-033-69434. Ẹ̀yin olóò mi, egbògi gbéra tán herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọnkí dáadáa. Ó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbéra tán herbal capsule wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò.

0: ìyọ àìmọ́lọ́gbọ́n yan kóònù kúrò ìsìlẹ̀ tẹ́rágò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rágò.
2: Ìtẹ̀ méjì omi òwò gbọ́ lọ́wọ́lọ́ síbi ìdúkọ àti iyọ̀.
3: Kí ló pọ̀ pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ gbàgbé ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹro lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Your Nescafe is not just a drink, it's your vibe.

0: jẹ́kù fẹ́lẹ́ ìrún òrùfó jẹ́kù fàdíẹ èmi á jẹ́kù fọ́nà mi ìmọ̀lẹ́ alájẹsẹ́kù ètò bá bá ètò ní iléeṣẹ́ bond fm 92.9 ní gbogbo ọjọ́ ajé ọjọ́ monday laago mẹ́wàá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ láti ọjọ́ sowapọ̀ group of cooperative ó ti máa dá wa lẹ́kọ̀ọ́ àní ṣàlàyé àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹsẹ́kù ẹ̀yin èèyàn mi yóò dà ó ká darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹsẹ́kù ọjọ́ sowapọ̀ tó bá súnmọ́ wa lágbègbè wa káàkiri ìlú Èkó tàbí àwọn ìlú bíi Ìbàdàn Ìlọrin Ìsẹ́yìn Ìlàró Ọ̀tà Ìdíìlókò káwa náà lè jẹ àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹsẹ́kù àǹfààní pọ̀ jaburata ẹ̀fowópamọ́ tó ń tèrè tẹ́ máa gbà lórí ẹ̀ ẹ má fọ́ mẹ́wàá jẹun torí ọjọ́ ọ̀la àǹfààní ẹ̀yáwó ní ìlọ́po mẹ́ta owó tẹ́ bá ní pẹ̀lú èlé bíntín láti gbé nǹkan rẹ̀ ṣe àbálájọ táwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Sowapọ̀ Group of Cooperative ṣe ń dán tọ́kàn wọn balẹ̀ tí wọ́n rówó lò fún nǹkan rere láwùjọ ẹ kàn sí ilé ẹgbẹ́ tó wà ní number 8 Ekpetedo Street Ogudu Ọjọ́ta Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pé 0803-818-8286 tàbí 0803-812-5896 alájẹsẹ́kù kò ní bàjẹ́
1: kò ní bàjẹ́ gbogbo ohun tí kálukú wa ń tò kò ní rọ́ láṣẹ ti Èdùmàrè a kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ìmọ́lẹ̀ alájẹsẹ́kù tó ń dé sí etí ìgbọ̀nyìn láti lè ṣe bond fm 92.9 tó kalẹ̀ sílùú Ìkẹjà ní gbogbo ọjọ́ ajé láti nǹkan bí aago mẹ́wàá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago mẹ́wàá a gbé ètò yìí kalẹ̀ láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ alájẹsẹ́kù gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ torí pé alájẹsẹ́kù yìí ó ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà nínú ìgbésí ayé okòwò àwọn òbí wa òun náà ni wọ́n ṣe tán fi rówó ṣòwò dáadáa tán fi kọ́lé káàsẹ̀ fi dúkìá lẹ̀ fún àwa ọmọ ọmọ kì í sì bá pèlé òbí kò ṣe aṣọ dá làwa náà ṣe wá ń rọ́ sí lọ́pọ̀ èèyàn ń rọ́ sí ṣùgbọ́n àwọn kan wá wà ajínọsẹ̀ ni wọ́n wọ́n máa ń jẹun ajífaragbọ́n ni àwọn ti sá sí kọ́nà kan pé ṣe alájẹsẹ́kù lẹ̀ ń rọ́ lọ ó ń ṣe yín láàánú báyìí àwọn náà wá gbẹgbẹ́ kalẹ̀ àwọn èèyàn ń péjọ ń bẹ̀ wọ́n ń dáwó ṣùgbọ́n ló bá wá di pé kí wọ́n yá àwọn èèyàn lówó wá rí pé mmm mugun mo wá máa lọ ni báwo lẹ ṣe ní kó sírú ọwọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ la ṣe gbé ètò ìkalẹ̀ ta pè ní ìmọ́lẹ̀ alájẹsẹ́kù àwọn ìlànà ìgbésẹ̀ àti ìtọ̀sẹ̀ ta máa ń sọ lórí ètò yìí tẹ́ bá dénú ẹgbẹ́ kan tẹ́ ẹ bá ti bá a bẹ́ẹ̀ ẹ tètè yá fẹsẹ̀ yín fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mugun mo wá máa lọ nírú ẹgbẹ́ bẹ́ẹ̀ ìdí rèé ta ṣe pè ní ìmọ́lẹ̀ alájẹsẹ́kù lẹ́ẹ̀kan sí mo kí káàbọ̀ sórí ètò yìí ẹ má gbàgbé àwọn Ọ̀yọ́ Sowapọ̀ group of cooperative societies ti olùlẹ́gbẹ́ wà ní 8B Ekpetedo Street nílùú Ogudu náà lọ ṣe agbátẹrù ètò ìmọ́lẹ̀ alájẹsẹ́kù Abiodun Fọlọ́nṣọ́ lorúkọ mi lónìí a ti ti nọ́gbara a ti nọ́gboro gẹ́gẹ́ bí ìṣe wa a lọ sí agbègbè ìlú Makoko ẹgbẹ́ tí a sì lọ bá lálejò náà ni Ikeoluwa CTCU tó wà ní number 5B Ramotu Lane nílùú Makoko a ní treasurer tó jẹ́ akápò ẹgbẹ́ àwọn náà ni alàgbà muda jaji ẹ káàbọ̀ sórí ètò ìmọ́lẹ̀ alájẹsẹ́kù ẹ ṣeun bàbá wa àmì gbogbo ohun tẹ́yìn náà ń tò ní rọ́ bàbá àwọn kan ni wọ́n á fẹjọ́ sùn wá wọ́n ní ẹgbẹ́ kan wà kì í ṣe Ọ̀yọ́ Sowapọ̀ o wọ́n ní tó jẹ́ alága àwọn owó àwọn ń dáwó sínú káàdì bàbá náà ló ń kó owó náà dání wọ́n ní àwíjàre bàbá náà ni pé ṣọ́mọ nǹkan tóun ṣe kíyàn tó kórí tútù àtòrí gbígbẹjọ ọmọ rìn tóun rìn kíyàn tó lè kẹgbẹjọ láyè ojú làwọn kan wò wọn ọmọ rìn tóun rìn ní ọ̀tún ló sì kó tó di pé gbogbo ẹ̀ ẹgbẹ́ òun òun ò ní lajú lẹ̀ kí ó bàjẹ́ àmọ́ ó lẹni sọ fún àwọn tí wọ́n wá fẹjọ́ sùn àti bàbá tó jẹ́ alága ẹgbẹ́ torí pé ìṣòwò lèèyàn fọjà lọ treasurer ní nínú Ikeoluwa ó yẹ kẹ́ lè là wá lọ́yẹ̀
2: aláìṣẹ́kù
1: kò ní bàjẹ́
2: ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ ṣe rí ẹgbẹ́ cooperative ẹgbẹ́ àjùmọ̀ṣe ni tí a bá rí alága kan tó sọ pé òun lòun ni ẹgbẹ́ ó ń tan rẹ̀ ni òun kọ́ ló lẹgbẹ́ fámìlì ẹ̀ mélòó ló wà ńbẹ̀ ọmọ ẹ̀ mélòó ló wà ńbẹ̀ at least a bá ń sọ̀rọ̀ society èyí tó kéré jù a máa ń wọ 150 a máa ń wọ 100 mélòó ni tiẹ̀ ńbẹ̀ ọmọ ẹgbẹ́ ló múra wọn wá ito ma nfaru awon nkan ba yen ni wi pe ti enikan ba ti le ma proud pe ohun lohun ni egbe ori kan kawo yo lati je ko je adari nigba ti won fe bere ni iye ni won na ma wo to ma fi se egbe ye dada ki o le ni ati botan re ito de ma nsele ju ninu cooperative ni wi pe egbe cooperative o kin ku o ma npo si ni owo be de ma npo si ti a ba ti tele ilana ti won fun wa lati ma se egbe cooperative ai ma tele lana lo nje ki opolopo ma gbe gbagi bi ilana kini igba ti a da egbe le awon to je oga fun wa tan tun je adari won a ki wa nilo wo ki n ko wo egbe dani a de ki n ko wo egbe sinu account alaga egbe ma open bank titi e o de ma ma run e iwo to wa ni jina ejo mi le wa loni o mo ti send owo a ko card number sibe eni to n gba lat at least a bi meji si meta a le gba lat so o ma ti ri alert eni to de wa lori group te jo n se gbe ohun gan to ba pe ko isoji tele o ti gbagbe pe today is our meeting oni ni meeting wa o de ti lo gbagbe to ba ti ri lori group o na ma send owo e to ba si ni to si because ta ma so pupo ju fun awon omo egbe o ni wipe te ba send owo si bank e wa foju to wo yin o pe ju ijo keji because gbogbo wa lajo legbe ko si eyan kan to le so wipe ohun lo ni egbe cooperative alajese
1: ko ni baje se ohun te so yi o ni dija le tori pe ki egbe to jo awon kan lo ma nwa to je pe won ma joko won ma sare sotun sare sosi gbogbo rin yen o ye ko ye yin na ni ibi ta wa ti wa egbe kan wa ni ago ka mi fe daruko ba na ile alaji lagbaja egbe alaji lagbaja la ngbo bo te je pe awon eyan se orisise egbe lo wa wa nbe ton pada ko ori le ba na ni won ko ile to je pe gbogbo egbe orisise nlo si won de mo pe ah enu kalu ni oruko ba mi le se gbogbo ti o ba si grimo kai ba en de yo beru en de pe lola lawujo to je gbogbo e ya ro pe ah ya so pa gbogbo alajo legbe
2: ala iseku
1: koni baje
2: baba aye ti kuro nibi te fi si ye
1: eh
2: aye ti kuro nbe ofin wa seri cooperative e je ki koko la awon kankan ye yin igba ti a wa ni community bayi that's why ti a wa nse community based ni cooperative taje awa wo wo pe okay o mu da jaji o lenu ladugbo yi ko mo nipa cooperative emi wa gbe wa lati makoko mo gbe wa si community boya bi ti mo kole si se emi pele bi mi nikan le da se egbe yen ni mo an je ka lo ba baba bi e ja lo ba ya kafila awon ya kafila awon kwero marun wa lodo ti won awon ya bi won ko mejo wa lodo ti ti won ba se bere ni en gba ta fe bere cooperative ise ro kobo la bi bere ko se anybody to finance wa owo temi ati yin jo da ajo pinu ni ipe oke o to ba ti di 3 months eni ti ko ba ti ni di owo ko ma gba eni to ba ni di owo ko gba eni to ba wa gba ye ohun a ma san oke boyo fe develop bi kan la ro do e ko rowo cement ko ri kankan o wa wo pe oke gbogbo owo to ri na omo ti gba lo si school but ko se anybody ti o lowo lapo e cash ye la ri na itemi ati yin jo ko jo fun 3 months ye ohun ti wa lowo boyo ti ni 100,000 a wa fun ni 300 nkan to fe se ye ti di rorun irorun de lo ma fi dawo ye pada
1: agbajowo la fi soya
2: agbajowo la fi soya nti mo fi ma n duro lori ton mi pe ko se anybody to legbe cooperative gbogbo awa ta jo wa nbe o la ni koda alaga o gbodo sakoju
1: gba to de je pe ma tun dibo eyan ko le jalaga lo fa abada
2: to ba dibo pa o ti lo nigba to n control eyan 100 ta wa meta aba wa marun abi mefa meje mewa wa lori table se won opoju wa lo tan ba so fun wa pe awon o fe wa mo a ti lo leyin pe ka se won dada abi se tin ba da duro ti mo kan da soro pelu sia won awon to wa toni ni pe e lo mu eniyan o da pe nkan se
1: o da ohun te je ko ya ni pe enikan ki ja wa de
2: opo
1: eyan lo nje
2: jomo
1: e se o je ka doke lona ka tun gbon ti oyo so professor
3: I want to love, I want to lola, I want
0: Adaba jenku fe ele, iron rufu jenku fatiye, imia jenku fono mi, imoya la jesheku, etu baba etu. Ni leshe bonde fe 92.9, ni bobojo aje, ojo mwende, la agume waku ishe june edogun, ni biti ya unwa ojo mwende ya wanjile. Lati ojo suwapo group of cooperative, uti maldawa lepo, anusha la ya unwa fani, tuwa linu egbia la jesheku, enye nyomi. Yonda uka darapo mwe egbia la jesheku, ojo suwapo, tuba suwa, la bibi wa, kakiri weku, tabi anwa ilubi, ibado, ilori, isheni, ilaru, Ota idi loko kawa na le jawa anfani to wa inu egbe alajeseku anfani po jabrata e fu opamo to tere te ma gba lori e e wa fo me wa jeun tori ojo la anfani iyawo mi lopo meta wo te ba ni pelu ile binti lati gbe nkan re se abalajo kawo mo egbe oyo so wa po group of cooperative se do to kan won bale ti won ro nu fun nkan le lawujo e kan si ile egbe to wa ni number 8 Ekwetedo Street Ogudu ojo ta leko tabi ke pe 0803 818 8286 Tabi 0803 812 5896 Alaje Sheku Koni Baje
1: Koni Baje gbogbo ti kaluku wa nto koni ro lase ti Edumare to wa to yin imole Alaje Sheku na lo nde si eti igbo yin awon oyo so apo group of cooperative societies awon na lo se agbateru eto yi 8B Epetedo Street nilu Ogudu na ni olule ise won wa won ni eka kakakiri ipinle Eko ipinle Ogun ipinle Oyo titi de Kwara to fi mo orilede olominira Benin na ni Oyo Suwapo wa baba wa e ti je ko ye wa pe enikan ki ja wa di bayi oro lori isuna la fe so won ka si account ka si apo ikowo si alaga ni apo ikowo si baba to degbele owo si wonu apo ikowo si sugba omo Gen Z sa se npariwo se pe cooperative bodo ni account titi e se be na ni abi won ti tase jubo
2: wo ti a se juba o egbe ti ko ba ni account won juwo sowo won ni eje ki n kokon salaye kankan fun yin emi mu da seru jaji alias finally mo wa wo owo ni apo ikowo si mi ti awon me egbe send won send di lose yi won send di lose to koja o tin lo bi osu meta e ti mi de ninu level ni ma lo se lori owo olowo sugbọn ti won o ba send owo kankan sa account mi to je pa account egbe ti gbogbo wa jo nfoju to lowo nwo lo ma mo won ara mi e je ki kokon fi kankan ye yi ta ba so pe a nse cooperative mo wa lo se gbianju mo sare ero po ero to po ye bon se po ye na ni won o se lo ti won o ba rowo gba o beta ka joko tin tolorun oba fun wa ta ba ti manage owo won egbe mama kun si ni ti won na ba de se dada pelu won ere bo ere de tun wa ninu cooperative se emi ti mo se dada si omo egbe o ma dun mi ninu ko di dandan ki nowo e kini mo fe nowo e fun owo ya lata owo ye elepo owo elomi to sare ninu ojo ninu erun mo wa so fun yin pe account mi ni e ma send gbogbo owo si ni odo titi temi irorun ti de temi na nse ti mo ja laga nbe ni ma popo yato si you know ma mbayan ja lori e ni pe to ba send owo sinu account mi ohun wa wahala send owo ka won mo egbe na mo pe won na sanwo won mo ye to gba je kan mo ye to nda pada itegbe ma ma fi lo soke niyan but temi ba ti wo wo pe mi ma ri owo ye lo mo na loni mo na lola mo na lotun la so po si ni abondinku so mi de fe fi nkan buruku le fun awon omo temi mo fe kan ma royin mi ni ti dada ni so egbe alajeseku egbe to da ni awon eyan na miss malage e eni ta ba de fe fi salaga e je ka ri wipo nile lori to ba misbehave a ta ile edanu
1: ti gbogbo lo mo wa dabi alagba amuja si jaji ni e ti e saanu wa ta ba ti nise lowo ti owo de nwole a le salaga ko ma je yin nikan te ni le ma kuku le fe
2: baba yi kan te so o right igba temi na nawo olowo se awon to lowo se wa ni fun won lowo won pada ni e mo pe ni ti o ba se cooperative e je ki so kokon fun yin cooperative ta nse nsin elomi le wa ni community bayi igba to wa ni community o n ba wa se gbe lo o ti ni 1 million o ti ni 1.5 imi ti ni 5 million okay o n wa o jobirin oko e ti kole sona after yana yen si to ba lohun o se gbe mo sa ni fun lowo ni a ma dawo e pada fun tori e na se compulsory wa pe bank ni ke je ko wo ma lo
1: o da e seun ati e ti dupe pe egbe egbe to looto ni gbogbo bi e se nsoro awon ojo o le man se ipade union yin ati pe bullet man se
2: a man se ipade ile iye egbe wa ni number 5 ramotule ni makoko emi gan mo nse egbe mi ni ijo tuesday ti mo jalaga iroro
1: se tuesday online ni a
2: lagbara olohun
1: lagbara olohun o da awon number ta won le pe si to ba fe darapo mo iyato si ramotule o da pe awon egbe tun wa kaakiri
2: o ko si bi ti o si eka wa ni gbogbo lagos titi de lorin titi de benne titi de abuja
1: o da
2: si bi ta si
1: e ba pe number yin ka won le bere to ba sumo adugbo won
2: 0800 3319 8157
1: era ba fara ba le pe e tin yanu ju
2: 0800 3319 8157
1: awon le fe gba awon baba alaga ojo on ton si joko sori pe ah emi mo kegbe mi jo emi na ni mo gboro ma se ko kari e
2: eh mo ti so fun yin le kan aye ti sun kuro ni bi ti o wa yen ti a ba re ni to nse ru e owo ofin ma ba olohun o de ni je ki gbogbo wa bara wa ni bi ti o da
1: Eshun alaje sheku
2: oni baje
3: I want to low I want to lola I want to lala bi
0: adaba jenku fe ile irun orufu jenku fati e emi a jenku fomo mi imoya laje sheku eto baba eto ni ile ise bond fm 92.9 ni gbogbo ojo aje ojo monday laago mewa ku iseju 15 nibi ti awon ojogbon ni wonjile lati ojo suwapo group of cooperative woti ma da wa lepo ani salaye awon anfani to wa ni
4: egbe aye 92.9
5: bond fm

kò yẹ lẹ́ta o ìròyìn yẹ lẹ́ta ló ń dé sí ti gbọ́ yín láti ilé iṣẹ́ bond fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó látẹnu abdul fatahi abdul gafar àjọ tó ní sí lílọ bíbọ ọkọ̀ ní ìpínlẹ̀ èkó tamọ̀ sí lasma ti ké sí àwọn ògo wẹrẹ àtàwọn ọ̀dọ́ǹde láti dẹ́kun lílo kẹ̀kẹ́ oníbàtà tí wọ́n fi ń rìn ní ojú pópó èyí tó mú wọn sáré lójú pópó látàrí ìjàmbá tí ìbọ̀sẹ̀ eléré ọ̀hún tó ń dálẹ̀ lójú pópó adarí àjọ lasma nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kan bákàrẹ̀ òkì ló sọ̀rọ̀ ìfanilétí náà nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni bákàrẹ̀ òkì sọ pé ó ṣe kókó ṣe pàtàkì láti kọ̀ fún àwọn ọ̀dọ́ǹde náà láti yé wọ ìbọ̀sẹ̀ tí ó ní táyà nínú tí fi ń sáré lójú pópó tamọ̀ sí skate shoes yìí torí wípé ọ̀pọ̀ wọn ló ti dẹ́mi wọn légbodò ló sì ti rán wọn ní ọ̀run àṣàǹtí lọ́sàn-án gan o ọ̀sọ̀ di mímọ́ wípé ààyè ìgbafẹ́ ń bẹ àtàwọn ààyè eré ìdárayá tí wọ́n lè ti máa wa irú ìbọ̀sẹ̀ onítáyà bẹ́ẹ̀ dípò wíwọ̀ lójú pópó ibi tí onímọ́tò àtọlọ́kadà wà àti ibi tí ẹlẹ́sẹ̀ ń gbà o àjọ lasma sọ pé lásìkò yìí òbí àtàlágbàtọ́ nílò láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò bẹ̀rẹ̀ sí ń fi òfin gbéná wojú wọn lásìkò yìí torí pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ló ti dẹ́mi ara wọn légbodò náà sì ti dá ìjàmbá ọkọ̀ lẹ̀ lójú pópó wọn nírú àwọn ìbọ̀sẹ̀ eré ìdárayá skating shoes yìí gbọ́dọ̀ jẹ́ èyí tí wọn yóò máa lò láàyè ìgbafẹ́ ara wọn kí wọ́n sì máa wọ àwọn akoto ìdáàbòbò orí àti èyí tí ó dáàbòbò orúnkún òun ìgúnpá wọn àtàwọn nǹkan míì tó yẹ kí wọ́n wọ̀ fún ètò ààbò ẹ̀mí wọn ẹ̀wẹ̀ àjọ kólẹ̀kódọ̀ ti ìpínlẹ̀ èkó ìyẹn lọ́mà sọ pé àwọn ti darí ẹ̀ṣọ́ kò gbéregbè sí agbègbè eric moore níjọba ìbílẹ̀ sùúrù lérè láti máa gbéná wojú ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá tún da ìdọ̀tí sí àwọn ààyè tí wọ́n ti kó ìdọ̀tí kúrò níjọba ìbílẹ̀ sùúrù lérè àjọ ọlọ́mà sọ pé àwọn aláṣẹ ti ti àwọn ilé kan pa ní agbègbè àgọ́ palace way látàrí pé wọ́n kúndùn dídalẹ̀ síbi tí ò yẹ ènìyàn mọ́kànlá sì lọ́wọ́ ti bà tí wọ́n ti gbéná wojú wọn lọ́wọ́lọ́wọ́ lágbègbè lagos island àjọ ọlọ́mà tàtẹnumọ́ ọ̀rọ̀ wọn wípé iṣẹ́ ìwádìí àti ìtọpinpin fihàn wípé àwọn kan ti fẹ́ bẹ̀rẹ̀ sí wúwà ọ̀bùn páṣíọṣìọ̀ láti máa dalẹ̀ sí eric moore road lópin ọ̀sẹ̀ èyí tí wọ́n ti kó sì mọ́ tónítóní lọ́jọ́ tó ti pẹ́ ní báyìí àwọn oníṣẹ́ láabi ìwà àdágálámọ̀ṣá onídọ̀tí èèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa da ilẹ̀ sí agbègbè náà ní báyìí wọ́n ti darí àwọn ẹ̀ṣọ́ aláàbò síbẹ̀ láti mú ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá dalẹ̀ sí agbègbè eric moore wọ́n ní àjọ ọlọ́mà títí àwọn plaza ilé ìtura àtàwọn ilé ìgbafẹ́ kan pa lópin ọ̀sẹ̀ lágbègbè àgọ́ palace way torí pé wọ́n tàsẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ìmọ́tótó àti ariwoge nílùú èkó ròyìn alẹ́ta òní jù báyìí lago méjìlá ọ̀sán nàìjíríà pàdé fún ròyìn àpapọ̀ títí ìgbà náà ẹ máa yáṣẹ́ o.

0: ìmọ́lẹ̀dẹ́ òkùnkùn parada fún olùgbé ìlóye ìlámòye pẹ̀lú ọba níbà sírí fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ sínétọ̀ ọlámilẹ́ka adéọlá yaayi àrẹmọ ìlú ìlàrò lábẹ́ his royal majesty kẹ́hìndé gbadéwọlé olúwàgbémiléke ọba ìlàrò.
1: fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe ojú ọ̀nà iná àti ìrónilágbára láì fi ẹ̀yà ṣe ní gbogbo ìgbèríko àti ogun state in general fún oníṣẹ́ ọwọ́ lọ́kùnrin àti lóbìnrin ẹṣẹ́ òsà àmọ́ lóore
0: gbogbo àfọkànsùn yín ní rere ọlọ́run yóò mú yín débẹ̀ ìkíni wá láti ọ̀dọ̀ gbogbo olùgbé agbègbè yìí pàtàkì jùlọ praise nko ọlágúnjú olúbùsẹ̀ yẹ́yìn níjọ́ ọmọ rẹ̀ sí.

0: course lẹ́yìn ìgbà tó ṣàyẹ̀wò fún yín tó ṣe test gbogbo lásán ní kọlẹ́kọ̀ neat láti gbà irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ló máa ń lọ sí community pharmacy láti lọ gbogbo ó ṣe gbogbo àwọn èèyàn ló ní ẹ̀tọ́ láti lọ gbà ògùn lè máa da àwọn aláboyún wa láàmú pé kán máa lọ sílé ìwòsàn kọ́ lọ máa gbogbo àwọn arúgbó wa náà tó di tó ń dàgbà tó rí kùjẹkùjẹ náà lè ní pé kán máa lọ sí ilé ìwòsàn kọ́ lọ máa gbogbo àwọn tó wà fi kálí challenge náà ní àwọn fún wọn náà pé kán lọ sí ilé ìwòsàn kọ́ lọ gbogbo àmọ́ ṣé àwọn tó kàn jẹ́ pé o kàn lọ sí ilé ìwòsàn oògùn tó gbogbo ni kọ́ ló kàn need láti mọ́ treat ẹ̀ irú wọn náà la máa rán lọ sí community pharmacy pé kán lọ gbogbo.
1: Ó dàmà ẹ ṣeun ma a dúpẹ́ gidi gan lọ́wọ́ yín arábìnrin olúwa fúnmiláyọ̀ benjamin béèrè yìí wá ṣe pàtàkì kó tó di pé mo fún àwọn aráalé láǹfààní àti béèrè ìbéèrè lọ́wọ́ yín ẹ dákun mà kí ni ètò tí oníbàárà wa lábẹ́ ìlera èkó tó gbọ́dọ̀ tẹ̀lé àlàálẹ̀ ètò láti sọ pé mo fẹ́ lọ gbògùn nílé ìtajà ògùn ta bí àpẹẹrẹ ká pé bóyá oníbàárà yín àbí oníbàárà wa ní lashma ìlera èkó ó mú lagos state teaching hospital lasut bí àpẹẹrẹ àbò mú ilé ìwòsàn ìjọba tó ń bẹ nílé epo òkèrè general hospital ilé epo àbí general hospital ìfàkọ àbí ti gbàgádà tàbí dẹ̀ mú ilé ìwòsàn aládàáni private hospital àmọ́ ń gbé òde bẹ̀ ògùn tí wọ́n kọ́ lẹ́yìn tí wọ́n tọ́jú ẹ̀tàn ó jẹ́ mẹ́fà nínú mẹ́fà wọn fún mẹ́rin ó wá ku méjì nínú méjì tó kù yẹn wọn ò fún wọn láwọn ò ní irú ẹni bẹ ibẹ̀ tó kù nínú mẹ́fà wọn ti fún méjì ó ti fún mẹ́rin ó ku méjì ṣé irú ẹni ẹ lẹ́tọ̀ọ́ láti béèrè fún pé òun fẹ́ lọ gba méjì tó kù ní community pharmacy yẹn ní ìtajà ògùn ta tó bá lẹ́tọ̀ọ́ ọ̀nà wo ló máa gbà láti lọ gbà á ṣé yóò kọ lẹ́tà sí màmá wa ps wa ni o àbí yóò wá sẹ́nu ọ̀nà ọ́fíìsì ńlá láwùsá ni o àbí yóò kàn bọ́ sẹ́nu ọ̀nà ọ́fíìsì yóò bẹ̀rẹ̀ sí ní jọra ìmọ́lẹ̀ tí ó máa bú ẹkún tẹ́yìn fẹ́ máa padà rí pé ó dàá má bínú á fún ẹlógún méjì tó kú yá.
0: Ok so bí àwọn ẹrọ ilé wa lákọ̀ọ́kọ́ wọ́n bá fẹ́ ṣe registration wọ́n máa kọ́kọ́ mú hospital tí wọ́n yàn láàyò tí wọ́n bá wá dé hospital tọ̀ pé ara àwọn ò yá wọ́n máa ní láti lọ bí hmo det a ní hmo det office ní gbogbo hospitals lánà fara ẹ̀wọ̀n pé ìlera èkó ẹrọ ilé ni mí o so tó bá ti wá rí dọ́pọ̀ pọ̀ tó ṣe test.
1: A wà pẹ̀lú yín máa o.
0: Kọ̀ọ̀kan máa gbogbo kọ́ máa lọ́lé lẹ́yìn tí wọ́n bá ti wá kọ òògùn fún ẹ àwa ní pre-authorization team ní ọ̀dọ̀ tàwa tí hospital bá send òògùn wọ́n wá send ẹ̀ sí àwa ní lashma àwa la máa wá ṣe authorization ìdáhùn tí àwa la máa approve ẹ̀ a tún máa ń ṣe rejection ọ̀kan wọ́n ṣe pé bóyá ẹ̀rọ ni máa sọ pé orí ń tọ̀ òun ẹ wá fún ní oògùn ìyàgbẹ́ àti oògùn tí wọ́n gbọ́dọ̀ ṣe ìdó gbọ́dọ̀ jọ mọ́ nǹkan tí wọ́n sọ pé ó ń ṣe ẹni yẹn lẹ́yìn ìyẹn tí wọ́n bá tábà ti ṣe àpróbà a ní verification code lẹ́yìn àpróbà yẹn lashma máa fún yín ní verification code yìí ni oníbàárà wa máa wá mú lọ sí pharmacy so bí wọ́n ṣe àpróbà yẹn pharmacy náà láti ọ̀dọ̀ wọn lórí kọ̀ǹpútà tiwọn òun náà ti máa rí oògùn tí ẹni yìí fẹ́ gbà so tó bá jẹ́ pé bóyá hospital ti fún ẹni yìí ní bóyá bíi oògùn méjì pharmacy náà máa rí lọ́dọ̀ wọn pé nínú oògùn mẹ́fà tí wọ́n kọ wọ́n ti dispense méjì mẹ́rin lókun so verification code yìí ni ẹrọ ilé máa mú lọ sí community pharmacy láti lọ gba oògùn òun ṣe pé bóyá torí pé hospital ti wá fún yín ní méjì ẹ wá nílé lọ gba èyí tó kù ní community pharmacy kódà kan tẹ bá tún dé community pharmacy eléyìí tó bá sọ fún yín pé méjì ni mo tún ní nínú eléyìí o ẹ tún lè lọ sí community pharmacy èmi láti tún lọ gba èyí tó kù yín lè pè.
1: Má gbogbo àlàálẹ̀ yìí gbogbo ètò tẹ ṣàlàyé yìí yóò fẹ́ tọ́sẹ̀ méjì sí mẹ́ta kó tó bọ́ sójú ẹ o.
0: Ọjọ́ kan ni gbogbo ẹ olóòtú.
1: Ọjọ́ kan ni gbogbo ìtẹ́yìn náà fi máa bu ọ́ọ̀lù láti ọ́fíìsì yín torí tí ó fi bọ́ sórí ẹ̀rọ ayélujára ti lé ìtajà ògùn náà.
0: Wákàtí kan péré.
1: Ó dá má ẹ dákun mà bí ilé ìwòsàn tó bá kọ̀ láti kọ́ tàbí kó kọ̀wé sẹ́yìn kọ̀wé tí mò ń sọ ò túmọ̀ sí pé lẹ́tà ọ pé kọ́ kàn sí ni mò ń sọ o tàbí tẹ́yìn ò tètè rí kẹ́yìn kàn sí ẹni bẹ́ẹ̀ tí lè wà nígbà tí lashma ìlera èkó tí wọn ti bọ́ọ̀lù yẹn wà sanwó tán wá kàn nípa fún mi láti sanwó fún oògùn yẹn tí mo sọ pé lábẹ́ ìlera èkó oògùn yìí

0: kọ́kọ́ ń bẹ táwọn akẹgbẹ́ rẹ ò gbé ṣe ìwọ́ gbìyànjú kó ṣe níbi dáadáa ni mò ń sọ omi ìsọ bí ìtọ́gba ẹ̀wọ̀n. Ẹ̀yin obìnrin mo fẹ́ fi wúrà kan tààrọ̀ tòní lórí ètò afẹ́fẹ́ ti fẹ́ lẹ́yìn tí mo ti ké Elédùmarè ọba tó ní kí afẹ́fẹ́ ayọ̀ kó máa fẹ́ nínú ilé gbogbo etí tó ń gbọ́ mi àtèyí tí ò gbọ́ mi. Bàtà ọ̀fọ̀ bàtà àbànújẹ́ òní wọlé kálukú abọ́dún ti ṣe ń lọ sópin.
1: Abúlé ni iná ẹ̀ ní ní.
0: A ò ní bọ́dún lọ mọ́ wa ò ní bọ́dún lọ. Afẹ́fẹ́ ti fẹ́ ló ń gorí afẹ́fẹ́ ilé iṣẹ́ alára agbàyídá bọ́ndẹ́fẹ́ 92.9 pẹ̀lú ọmọ yí ọmọ bá gbogbo ilẹ̀ àwọ́.

0: Sit Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles Mumbo.
2: Sit Up Supreme Noodles.
3: Bísí aya ni, ọjọ́ tó lápẹ̀ ọjọ́ òní o.
4: Torí wọn ní kankan lọ lọ sí ẹsẹ̀ntà láti lọ ṣàyẹ̀wò lónìí, máa tẹ̀lé ọ.
5: Wàá tẹ̀lé mi lọ. Abirù yóò gbọ́ dáadáa ni, àbí omi nǹkan tó fẹ́.
4: Òun kúkú sì mi gbọ́, mi ò sì fẹ́ nǹkan báyìí. Wọ́n ní tí bàbá àti ìyá bá fi oṣù owó pọ̀, ìyá àtọmọ yóò wà lálàáfíà, kòkò rárá ọmọ ó le.
5: Kò le, ó ti yí padà o, àmọ́ àyípadà rẹ̀ dùn mọ́ mi nínú.
6: BC, ìwọ nìkan kọ́ lọ wá sí health center wa lónìí o, èyí dùn mọ́ mi nínú.
4: Ìyàwó rẹ lẹ́yìn láti forúkọ sílẹ̀ kó sì bímọ sí health center tó wà ní àdúgbò rẹ.
7: Ìwọ náà ṣe bí ìpínlẹ̀ ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ìlú ti lérìnà. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ẹja jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó sì mọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
8: Ìkéde yìí wá láti owó àjọ tó ń mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Health Care Development Agency NPHCDA.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wéwu láti fi 50 naira pamọ́ tó bí oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni,
1: òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, kò ní òǹdẹ̀, wọ́n tún ń dà á láti inú kẹ́ẹ̀gì tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
3: Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmàna, kò sí ìfarawé mu mọ́.
4: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
5: Amana Oil, sealed value, honest price, no compromise.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmánà. Àwọn ènìyàn sì ti ń yára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wéwu láti fi 50 náírà pamọ́ tó ní oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, ó ní òǹdẹ̀. Wọ́n tún ń dà á láti inú kẹ́ẹ̀gì tí ó mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
1: Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmánà, kò sí ìfarawéwu mọ́.
3: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
4: Amana Oil, sealed value, honest price, no compromise.

0: ṣe jollof atadidi kódà asaro tàbí spaghetti sí oúnjẹ tó tawọ́ yọ pẹ̀lú pepe terra.
1: See, say this big bull bag of rice no get the new big bull holographic seal.
2: Not true.
3: Introducing the big bull holographic seal tape, your favorite authentic big bull rice, 50 kg and 25 kg. Now with holographic seal tape, this is to ensure you get the premium product from big bull rice. Do not buy if the holographic seal tape is not on the bag or is broken. Big bull rice, tasty rice nourished you.
4: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
5: sẹni ọlọrun bá pè nírìnsẹ ajá tí ń ránṣẹ
6: ọlọrun bá pè èèyàn kéèyàn náà pera rẹ lótọ nípa títẹlé iléeṣẹ alfredas hajj and umrah services limited nítorí ọpọlọpọ alágbèédá kó nínú ìrìn àjò ló ti lù gbóró pa
5: kẹ ẹ má bàa kó oyin sí gbọ ajú láti sọ pé alfredas hajj and umrah services limited lárọwọ wọn fi sọyà
6: àwọn tí wọn ti bá wọn ṣe ajá tí ń múra rí ni wọn lè ròyìn iléeṣẹ alfredas lárọrùn tán
5: ẹkú ti mọ iléeṣẹ alfredas hajj and umrah services pẹlú àkàmọye àṣeyọrí níbi ká kọ ni sìnrìn àjò ajá tí ń múra àwọn àfáà tó mọ nípa súnà ní kọ ní rìn àjò ní iléeṣẹ alfredas wà sí ìgbàdé tó gbẹyìn
6: bákan náà oúnjẹ lẹ wa tẹ fi lọ tẹ fi dé aṣọ arabi lọfẹ ilé ìgbélé tí bèbè aram ní maka àti madina bẹẹ ni wọn kò ní ṣe ṣìára dé gbogbo àwọn àyè àmì tó ṣe pàtàkì
5: àjẹ ti sílẹ láti máa gba fọọmù ajá tí ó wá báyìí nílé iṣẹ alifiras ajá ní rásáfíìsì
6: àwọn tí ó lọ sí umura ramadan
5: wọn mọ gbéra ní february 25 ó sì mọ padà ní march 10 2027 àwọn alálàjọ mọ gbéra ní may 12 ó sì mọ padà sórílẹèdè nàìjíríà ní may 22 2027 masha allah ilé iṣẹ alifiras wà ní number 92 ìrìkòròdú road fàdé bus stop nílùú èkó 7080 3410 5710 tàbí 8024717601 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kiddies hospital ọlọ́sọ̀gbọ̀ 7080 32

Nigeria.

0: ara le dena ma won lopolopo fun opolopo ebi ati ijoba papa sugbon a le dena won pelu abere atesara waye egbe awon omo kokoyi lati ori omo ojo titi de omo osu metalelogun lo fun abere atesara lati dena awon arun ti abere atesara le dena egbe wa lo si ile iwosan lawode to ba sumo yin ju tabi ibikibi ti e ba ti gbo pe won se ipolongo tabi eto abere atesara lagbegbe yin
1: awon odo ati awon agbalagba lo le gba abere atesara o lati gbogun ti awon arun bi farapa opolo arun jejere okan arun hpv ati be be lo
2: a le tun fun abun na abere atesara tetanus lati dekun aisan kokoro ti dojo egbo
1: besi ni pa omobirin lati odun meson soke o le gba abere atesara lati dawo bo ara won o lowo arun jejere abele omo gbogbo awon atesara lo munadoko ti ko si lewu rara ti a si so fun nipase ijoba e je ka dawo bo awon omo wa atara wa loni lowo irora ojo ola fun awon ibeere si e pe ajo nphcd lori number of fe won 8882 ikede yi waye lati ajo national primary health care development agency
3: لبيك اللهم لبيك
4: ilé ìfowópamọ Tax Bank pẹ̀lú ìfowópamọ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yára má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di ipò rẹ mú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.taxbank.com tàbí kó pè wá ní 07008252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Tax Bank ìwọ nìkan láì fẹ́ wa o.

Abeba 92.9 Bond FM. Gendi Bobon FM 92.9 Akanchawa.

National Union Radu Transfer to Workers.

Original Apache, I love the next Apache.

ne kunu le sepio nya madazi dia manomwa zenye busukuru.

Sunday, I was in a wizard.

0: kẹ́yìn bẹ́ lọ́nà ọ̀rùn lọ́nà ìṣáájú ọlọ́wọ́ bá mi dá kan ojú kan lọ ẹ gbọ́ torí bá kún alábẹ́là sátọ̀ tódò bá wá kún òmùwẹ̀ láàpẹ̀ o tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú kójú ó mọ́lẹ̀ rikisi kójú ó mọ́lẹ̀ rokoṣo ilé iṣẹ́ tọ́lọ́wọ́ bá mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú ilé iṣẹ́ òṣùlá aba eye solution àwọn gangan lọ́wọ́ bá mi rán àwọn lọ́wọ́ bá mi rán torí wípé ọlọ́wọ́ bá mi fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ àmọ́ mò ń bọ̀ náà mi ò dé ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà ẹ kú òkú.
1: Àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó ó ti sùn yín. Ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ṣé bàbá òṣùlà léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀?
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sanwó àwọn tí ó mọ fà yín ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹ jẹ́ ìsáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá òṣùlà arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó ẹyin bí kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́ wọ́n ti gbé káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà fúnra rẹ̀ wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wọ bàbá àwọn níran òun ló mọ báwọn ṣe délùú òyìnbó wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó ṣé kí n má tàn yín gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí bàbá ò ríran o òun ni wọ́n bá dá bàbá padà sí nàìjíríà bàbá ti gbà ká mú pẹ́tọ́ bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀ bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ òṣùlá aba eye solution nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú bàbá tó ti ń rí bí ọyẹ tẹ́lẹ̀ bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ òṣùlá aba eye solution ọlọ́run ọba mi padà gbàkóso tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ òṣùlá aba eye solution ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọn wà.
3: Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá òṣùlà gangan lẹ fẹ́ rí. A wà níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ẹ̀pẹ́. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ní Ẹ̀pẹ́. Ẹ sọ wípé kan máa gbé yín lọ sí Recreation Center níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀. A pọ̀ ńbẹ̀ o. Tẹ́ ẹ bá ti wọnú ọgbà Stand 6 ni mo wà o. Ẹ rí pé ẹ rí Stand 6 kẹ́ ẹ tó wọlé o. Ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Olú iléeṣẹ́ wa wà ní Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop. Ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ̀. Ilé epo tó dojúkọ Asọ́lọ̀ Bus Stop yẹn gangan. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30. Ẹ bèrè òṣùlà àbá ńbẹ̀. Iléeṣẹ́ wa tó wà ní Ifọ̀. Ẹ bọ́lẹ̀ ní First Park Bus Stop ní Ifọ̀. Ẹ gbé ọ̀kadà. Ẹ sọ pé ẹ ń lọ sí ọ̀dọ̀ bàbá òṣùlà ní Jokson Abata, te ba ti debe, e ti riba na wan tambe. Atun wani, ikeja long. Umbi bogo te ba ti mbo. E bole ni, la dipo bus stop, ni ikeja long. E ti ri ilepo, majok, ni bibri jele senye. Shopping complex, to wale bere. Magnet shopping complex. Magnet shopping complex. Ni block 125. E ti riba na wa, ni entrance ibe. Ebe Rosula Abba.
0: Eh, ekpe mwaso di number 091-57-58-9016. 091-57-58-9016. Tabi, ekpe mwaso di 070-38-61-5168. 070-38-61-5168. Bo, iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni to Olorun ba mi fi ran e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenuma tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise Osula Abba Eye Solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo ti jenu e je ndeka polowo oja na mo nbo o
4: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro máa gúnmi lójú àtòkèrè láti ń lọ. Àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì. Kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá. Bíbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ̀. Tètè dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣeé ṣe kó o ti ní ọ̀gbára lọ́gbọ̀rọ̀ tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ̀ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ̀. Tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rú dúra.
0: Ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó mú kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o. Adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Abba Eye Solution. Bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o. Èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní òṣè o. Màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìnrìnmìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba omi lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú òkàlẹ̀ o.

0: 070-38-61-5168. Emule Kansi. 070-38-61-5168.
1: Wọ́n àgbàbọ̀ wọn sọ pé igi gogoro máa gùn mí lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti ní ọ̀gbàrá náà gbòòrò tí wọ́n ń pè ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osuna Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
2: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Osuna Herbal. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Osuna High Solution Powder, Osuna Antibiotic Powder, Osuna Herbal Bitters. Kò ṣe mọ̀ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ titọ́ Ọlọ́run ànádànù àádópin ni o. Osuna Bitters kò ṣe mọ̀ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Osuna Bitters ló ń fọ oróhùn tó dùn tó dùn kúrò nínú àgọ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn. Àfi kaya ní Osuna Bitters nínú ilé o. Kó bá wa fọ oróhùn tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn ríran dáadáa. Bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àfi ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́. A máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó gbọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lórúkílẹ̀ ó tó mọ́. Osuna Bitters ni kẹ́ ẹ lo ńṣe lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn ìrìn kékeré láàrin. Ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ lò Osuna Bitters. Kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin mi kú fin tí ò lè gbérí mọ́. Òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke. A ò ní rógun apákọsẹ́ o ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o. Tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mú àwọn ọmọ wa o. Tọ́mọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn àfi kaya ní Osuna Bitters nínú ilé o. Gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo Osuna Bitters gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Osuna Bitters ojúlówó egbògi ajísanni. Osuna Antibiotic Powder òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection. Ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbù nǹkan lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀rí pọ̀. Osuna Antibiotic Powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ tó mú kí nǹkan kan mọ sọ kúlú káàkiri ara wa ara ń ta wá ara ń dá wa jẹ. Chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ. Gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ ara wọn ò mọ̀. Osuna Antibiotic Powder a máa ń fọ́rọ̀ ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara tó wó dápá tó fún apá ní ìṣòro tó wó dẹ́sẹ̀ tó fún ẹsẹ̀ ní wàhálà tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ. Ara máa ta ẹlòmíì láì fomi atapara. Osuna Antibiotic Powder òun lọ gbágbá agbárùn wọlé o. Tẹ́yin bá ń tọ̀ ṣeré gbíngbin lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa. Gbogbo àwọn àgbàlagbà tí ògbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní prostrate tí ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́ tójú tún yọrú wọn lẹ́nu. Kòkòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú òun náà ló ṣàkóbá fétí o. Tétí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́. Gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹyin. Kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa ní akọ ọ̀nàrun tó wọ́ sínú ojú tó mú kójú wọ́ mọ́ sú tó mú kójú wọ́ mọ́ wò bàìbàì tí kò jẹ́ kárí na dáadáa bá a ṣe fẹ́. Ẹ̀yin wá ń rí bí ọyẹ́ ẹ̀yin wá ń rí kùrukùru. Èèyàn tó ní ìṣòro ojú tó sì ní akọ ọ̀nàrun bẹ́ẹ̀ ṣe ń ṣe ìtọ́jú ojú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣètọ́jú akọ ọ̀nàrun o. Béèyàn bá ní akọ ọ̀nàrun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú ó dàbí ẹni tó ń gé igi lórí tí ò wu tegbòtegbò ni o. Òun ló máa ń ṣe okùnfà tí ẹlòmíì fi ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì.

0: Band FM
1: 92.9. Ẹja ma tele wa ka lo o.
2: La gbe gba ba ko eleyi gerere.
3: Band FM oga ni won je. Oluwa.
1: Ẹja ma tele wa ka lo o.
2: La gbe gba ba ko eleyi gerere.
3: Band FM oga ni won je. Oluwa lo diri e wa bakupo bonde be mu pa wodu asai si won lu so won doba
4: bonde
5: ko sale to mo ohun ta o se la igbiyanju laye akitiyan igbiyanju o beyan bayi ni ko le rana la tori ko se ni to mo ohun ta o se la igbiyanju laye loja ki n sapa igbiyanju lo gbe ro olufimo igbiyanju lo gbe ro olufimo ase da ma lo ndan ton so pe ko da igbiyanju lo gbe ro olufimo teyan ba wa fe kin ti o da da da igbiyanju lo gbe ro olufimo o ye ki igbiyanju aye olara o po ni igbiyanju lo gbe ro olufimo ase da na lo ndan ton so pe ti da igbiyanju lo gbe ro olufimo teyan ba wa fe kin ton da ma da mo igbiyanju lo gbe ro olufimo o ye ki igbiyanju aye olara tun po si igbiyanju lo gbe ro olufimo ti mere ti o pa ma n powe won mo to se pa ni baba n gbe ma ya se pa ki baba de le gbe mi ko gbe mi so ke ki ga jo ta mi lo tori to loro gangan o ba si mi baba loke oni ma wo oniran tori gbogbo gba to ni ma ko fuji pe se aye ni fuji paye oni je n gbadun mo kan saro ri dele pa se lana ni bo ba je se aye a se lana ni baye o je n gbadun a se la mo lo ya je n taye gbagbe a se lana ni won mo pe bo se ma wa ri re yi o won mo pe bo se ma wa ri ni yen pe ma wa daye fe nka toro orisirisi isi ara lo ti san orisirisi isi iji lo ja o ṣugbọn sibẹ mo da la se lana ni igba ta wa mu ṣe niṣẹ la fi pegede igba ta wa mu ṣe niṣẹ la fi gba lu lọ igba ta wa mu ṣe niṣẹ la fi la lu yọ sọrọ ọjà àbókìtì pẹ nsabọ àti nbẹ ti pẹ ọjà àbókìtì pẹ nsabọ àti nbẹ ti pẹ wọmi wo mo ma kàn lè kéré lójú ayé mọ mi gan. Ìgbà tàwa mú ṣe ń ṣe láfi làlú yọ. Ìgbà tí mo wá ronú títí ló jẹ́ kí n lọ́lọ́run wọn bá ọ̀rọ̀ ẹ gàgàrà. Bàbá ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ dàbí nǹkan. Ó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ẹ dàbí nǹkan. Ìfún ó kọjá wọ́ndáfù. Torí mi mọ̀ pé lè rí báyìí ló jẹ́ ńlá láṣẹ láyé kó ṣe nǹkan kan ti rí. Bàbá mi ńlá láṣẹ láyé kó ṣe nǹkan kan ti rí. Àlàṣẹ lọ́run òun gan lọ̀gá òkó. Ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ dàbí nǹkan. Sọwárì tó bá wù wá ṣe ta ló fẹ́ yọwọ́ ẹ wò sẹ́rí bí ó ṣe ta ló lè dùbú ẹ gan. Ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ dàbí nǹkan. Ó bá lórí oṣó bá lórí àwọn ẹ̀jẹ̀ ó bá lórí oṣó bá lórí àwọn ẹ̀jẹ̀ kò lálẹ́gbẹ́ kan òun la lè wí lè ṣe. Ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ gàgàrà tẹkuntẹkun mo máa fi nǹkan tí bá dáwà nulé ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ dàbí nǹkan. Màá ní kò sára tí kì í dá ọlọ́run ọba tí ò ṣe é dá ló tó. Kò sára tí kì í dá ọlọ́run ọba tí ò ṣe é dá ló tó. Mo ní tó bá gbèrè ọwọ́ ẹ̀dẹ́ o akọjá sísọ ọba tí ò ṣe é dá ló tó. Mo wá ló wá jẹ́ kí n sọ pé tẹ́dà bá sọ pé ó mà tán fè mí yan mo ní tọ́lọ́run bá sọ pé ó sì tùkù ń kọ́ bó lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Torí gba tó gbìyànjú lórí mi ò tán pò fo tó sáré sáré tọ́lọ́run bá mi tì wọ́n ṣubú. Àìmọye orúkọ ló ti tún padà pé mi wọ́n ti lọ́lọ́gùn lọ́mọ ṣáídì yẹn wọ́n ti lẹ́mẹ̀rẹ̀ wọ́n ti lọ́mọ àjẹ́ ni. Àkọ́rí kúrú wọn kúrú mọ́ gbẹ̀gùn àgọ̀yìn ò gbánú kó o ẹ̀rú wọn ṣáṣá. Àkọ̀ní aṣíwájú wọ́n sáré kan bá wọn padà sẹ́yìn èrò ẹ̀yìn wọ́n sáré kan lè lọ síwájú ilé ayé gbogbo wa là ń sáré àti ìlà sugbon ta ma la ka ma gbagbe o e ma gbagbe ta ba la ka ma gbagbe o gbagbara ko ki se mimo won se gbagbara ko ki se mimo won se eni ti o la ode ki so le o sugbon le lasiko tolohun da fun abole lara tolohun tolohun da ni asiwaju won sare kon ba ma pada seyin eru eyin won sare kon le lo siwaju ile aye gbogbo wa lansare ati la lo je ki so pe oni wa nbeledumare lori un ton wa iyara waju eleyin nbeledumare lori un ton wa sugbe leti igbaroye
0: baba ngbo ti ko wa a cappella la leyi lati un said osupa king of music oba ni na ni un ka fata mo pe gbe la aye mo gbe e o tun ni mo re mi juwa fun wa ilale yi eh ko le ma ri be ife ta ni si gbogbo eyin olufe wa na lo e ka ma mu wa be tori pe opolopo won feran ru awon kan bayi to si pe ta ba fun yin yo fe dabi kan si nkan ife ta ni si wa po ju be lo a si mo rere yin ya mo lore na mo se lo wa sawari life yi boya eyin te feran ti oba orin te feran fuji ka fata eh e kin fun yin leleyi ke bi seju e ni awole sun ni ti asale monday teni ba se wa n lo run reju te de na awon kan lo to bayi se ti won se bere ni dede asiko yi se onikaluku yato sira won be nikan ba se morning awon kan se night be ni awon kan si miss ri afternoon ti won awon na wa le mi se bayi ni yen so olorun pe gbo wa ni se olorun ko wa lere ni se wa ni olorun sa anu ni a se de bi ere ani se lase ti won tin fe ru bu yin lati yo ya bi isele ari isele agun seku ari be ko we sa ma wo nti e nigbagbo nu olorun ba re pe yo da ma wori iforiti ni iforiti ni wa ri pe wa jasi wa jasona njo kan pelu aso olorun mi alawura bi ba se ngbele lo bayi ki ma so fun yin pe ni ago merin kutukutu na latu lanfani lati pada sori afefe nigbati aba ko ni ori eto ere bi ago meji laabo ni eni sugbegbe lo e je orin e na so aju de si ma fun lanfani lati gbadun e to ba di jo mejo araye na ye gbo daada ori afefe lawon orin mi ti ma tun ko wa papa julo wasiu alabi basuma lawon old school bakan na malaika awon ba tin gbo mi daada won pe awon odis yen ko lowo temi tin ma ju awon eyan ke li ma gbo anfani o fi be sile ni pupo ba ni pe ka ju ero ba ni soro sita pe ti ma nse ke mu orin te ba fe te n ba feran le ke se ma gbo ki ma ba yin sawari e ke ma ju safefe ke ma fi sara ni di ṣugbọn eleye ba mi le be lati yo mejo lo pelu aso lọwa mi alawura bi eyin o ni oku awa na o ni sa esan pelu aso lọwa mi alawura bi a pade la yojo mejo ṣugbọn orin eleyi na e ma je lo latori oba orin king doctor sahid oṣugbọn emi na lọmọ yin ọrẹ yin lolufẹ yin nuruddin salawuddin legit ni gẹgẹ bi aṣa mi o ya o e ma gbadun orin e lọ siwaju e si
5: oni wa nbeledumare lori un ton wa eleyin nbeledumare lori un ton wa sugbon leti igbaroye baba ngbo ti ko wa tori pe baba olohun mi se tobi to ese ni to le ye o ko se ni to le tun mo die baba nsore fa imo ye da ti kon ni di kon lowo ese ni to le ye ko se ni to le tun mo die

0: Agbela, Agbela, omo yin ti de.
1: Thank you, Lord.

I'm going to go to the house.

nítorí pọ̀ wà dánsẹ́bù ìyẹn gangan ló yẹ kó wà popular.

I'm going to go to the hospital.

2007, I swore to

0: da yo tu ba re o tu ba ni bu ji na re la ba ka ko da ko da na poli la e ko go na poli to da bi e ko kle la ba ka o na poli la e ko go Hey, it's in a bully, you bazo. That's a mumbo, we're a tobabi. Well, you're poor, Konya. Look what you need, you bazo. That's a mumbo, we're a tobacco, what you need, you bazo. Like Lagos. Napoli, like Lagos. Napoli, God, Napoli, God, I'm Ẹgbẹ́ mú gbogbo eléré tó bá tún wá.
1: Lẹ́yìn èyí, pẹ́lọ́gọ́ tí yìnyín àlàbí.
0: Pásímà ò Napoli láìpé gọ́ sáwà ẹ̀ka fún lókun. A máa bá iná ní ọ́ bá iná ní
1: wọlé. Ẹbà ẹrù bá bẹ́ẹ̀rù.
0: Ọpẹ́ mi bá iná ní bàzọ.
1: Ó ṣeun ṣeun, àlàbí.
0: Ilé bàbá àgọ́ irin.
1: Èdè.
0: Àlàbí àgbà máa jáwé ẹsẹ̀ òjò.
1: Ẹjẹ̀.

I'm fine. I'm money. I'm fine.

Okay.

Oh, yeah, oh, yeah, oh.

Ṣẹ́fù jì, ayọ̀ ń bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ fún mi ló yẹ kí n tẹ̀sán wọn, ẹ bá.

Orun ayo la o sun o tako tabo bye for now.